0: 105.5.
1: Station with a voice for entrepreneurs.
2: Kotito lati gbadura fun gbogbo abiyamo.
3: Lẹ́yìn ọjọ́ ìṣẹ́gun ajagunṣẹ́gun òde ọ̀run yóò fi ọ̀rọ̀ ìwọ àtọmọ rẹ sínú àjẹ́ńdà. Àdúrà tí a gbà tí a rò bó yá àgbà dáadáa. Ká tó wí ká tó fọ̀ á ti rí èsì. Òun ló jẹ́ ká sọ wípé ọ̀dọ̀ ọlọ́run ni ìdálọ́re wa. Ọba mi àpẹ́yọ̀ lọ́jọ́ tí ọ̀rọ̀ sùn ọ̀. Àràbà ńlá ti bi pé kìjú. Gbogbo ẹbí yẹmọ ẹ kò fáyọ pẹ́riwo go. Pásọ Fákẹ́yẹ mọ́nà ni mò ń jẹ́ bàbá alábìyamá. Òkè ìṣòro yóò di pẹ̀tẹ́lẹ̀ nínú ilé yìí o. Màmá àwẹ 21 days ń lọ lọ́wọ́ tá a pè ní pẹpẹ fún pẹpẹ. Lónìí ọjọ́ kejì àwẹ wa a máa gbàdúrà lórí pẹpẹ ìgbédìde. Màmá ká tó lè gbé pẹpẹ ìgbédìde ró. A gbọ́dọ̀ kọ́kọ́ wó pẹpẹ ìfaniwọ́lẹ̀ tí ń dojú kọ kádàrá. Nítorí àti ríbi tí àwọn kan ti dìde tí wọn ọ̀dẹ̀ pẹ́ lókè. Àti ríbi tí ènìyàn fi ọdún kan dìde tó dẹ̀ fi odidi ọdún mẹ́wàá lọlẹ̀. Nítorí àti rẹni tó rọ́wọ́ mú lọ sẹ́nu tẹ́lẹ̀ ṣùgbọ́n ìsìn tó ń tọrọ. Àti rẹni tí wọ́n ń pọ́lé tẹ́lẹ̀ nínú ìpàdé ẹbí. Ṣùgbọ́n ní ìsìyìí, tó bá ń wọ ẹni tó máa bá wọn fẹ́ yí sí mínírẹ̀sán ló máa pè. Tó bá ń wọ ẹni tó máa bá wọn fọ ríru kanopí wọ̀ ló máa pè. Tó bá ń wọ ẹni tó máa bá wọn fọ ara màlúù òun ló máa pè. Tó bá ń wọ ẹni tó máa kọ ẹgún màlúù fún lọ lẹ́hùn ló máa pè. Màmá òkè ni Sọ́ọ̀lù wà tí pẹ́pẹ́ ìmúwọ́lẹ̀ dẹ̀ fàwọ́lẹ̀. Òkè ni Sọ́ọ̀sì wà tí pẹ́pẹ́ ìfàwọ́lẹ̀ dẹ̀ fàwọ́lẹ̀. Tó bá ní ọrẹ òfin àti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó dẹ̀ jẹ́ pé òṣubú lọ́wọ́lọ́wọ́. Tó dẹ̀ dàbí pé àdúrà rẹ ò gbé ìṣubú yìí mọ́. Mo forúkọ Jésù kọjú sí pẹpẹ tó ń fà ìwọ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́. Pé kó wólulẹ̀ lójijì. Kí pẹpẹ Jésù kó gbẹ mi. Kí pẹpẹ Jésù kó bí wọ́. Kí pẹpẹ Jésù kó ṣèdájọ́ ẹ̀. Kí pẹpẹ Jésù kó bí lẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ tí ò nílẹ̀ dáhùn. Àní a gbọ́dọ̀ gbé pẹpẹ ìgbédìde ró padà. Ẹ̀yin tẹ́tẹ́ tí ìwádìí dé rẹ̀ nílò pẹpẹ yìí sà. Màmá tí ènìyàn bá wà tí pẹpẹ ìgbédìde òde máa sọ̀rọ̀ fún. Á dàbí pé ilé ayé lídì ṣẹ̀dá yẹn ní 1-0. Ṣùgbọ́n tí pẹpẹ ìgbédìde bá sọ̀rọ̀. O tó bá gbé rí pé ara yẹn máa bá gbé. Eré tí ò lè sá rí pé àwọn èèyàn máa bá sá. O tó ní gànàgà tó wọ̀ tó rí pé àmọ́múlé olówó wẹ́rẹ́. Àìsà o lè sọ mí pé kò sí ìgbédìde òjijì. O lè sọ mí pé Ọlọ́run ò lè mú yàn láti pele òdo lọ sí ìpele 100. Nítorí àti ríbi tó ti ṣe àdẹ̀ ti gbọ́ nípa ẹ̀. Ó ṣeéṣe kí ọmọ tálákà kó bá ọmọ olówó dọ́gba. Mi ò fẹ́ mọrú ìlú látọ̀ ti jáde. Bọ̀bọ́ mi ò fẹ́ mọ̀ bóyá ọ̀bọ̀ wọlé. Àti mi ò fẹ́ mọ̀ bóyá wọn kì í dìde nínú ìran rẹ. Mi ò fẹ́ mọ̀ bóyá wọn tó bá dìde máa ń ṣubú. Mi ò mọ̀ bóyá wọn kàn máa ń fetí gbọ́ ìgbẹ́dìde nínú ìran rẹ ni. Mi ò mọ̀ bóyá wọn kì í pẹ́ lókè nínú ìran rẹ. Tí David dáradára inú gbó bá lè padà dí odidi ọba ìlú. Tí Abraham tó bọ̀ òrìṣà tẹ́lẹ̀ bá lè dí bàbá ìgbàgbọ́. Tí ọkọ̀ Sárífàtì tó ń wà tọmọ rẹ̀ orí kankan jẹ. Tí wọ́n bá lè padà ní àdítọ́ àti àníṣẹ́kù. Màmá mi àti ìwọ ò tóbi ju ẹni tí Ọlọ́run lè gbé dìde. Ọlọ́run dẹ̀ lè ṣe láàrin wákàtí pẹ́rẹ́jẹ. Ọlọ́run dẹ̀ lè ṣe lọ́nà tó fi yè sí màmá. Bàbá màmá jí nínú ooru rẹ̀. Ojoojúmọ́ ni Jésù sì ń gbé èèyàn dìde. Àìsàn ìní kọ́ lọmọ ológun ṣẹ̀ṣẹ̀ ń ṣubú. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ wo ló ń gbé láti dìde padà? Ṣé kìṣẹ́ kó ti gba kádàrá mọ́ kọrọrọ níbi tó ká mọ́ yìí? Ṣé kìṣẹ́ wípé ó ti sọ ìrètí nù nínú Ọlọ́run tó gbé ọga tẹ́lẹ̀tẹ́lẹ̀? Àìsàn ìgbédìde òjìnà fún ẹnikẹ́ni tó bá jẹ́ akíkanjú. Ìgbédìde òjìnà sí ẹnikẹ́ni tí ò bá kì í rojú iṣẹ́. Ìgbédìde òjìnà sí ẹnikẹ́ni tí àdúrà kì í rọ lójú. Òun ló jẹ́ ká fẹ́ wọnú àdúrà lọ ní kọ́lá láàárọ̀ yìí. Omi Jẹ́ríkò tó fi òkúta Bethlehem sí. Tá a pín ní ìsọjí agége. Orí ọ̀fẹ́ rẹ̀ tún sílẹ̀ lẹ́ni fún gbogbo ènìyàn. Tó bá ti ń bọ̀ mú ike wá nítorí òun lọ máa fi gbà á lọlé lọ́fẹ̀ẹ́. Ìgbédìde máa ń yí kiri ní ẹni tó bá kàn ló ń gbégbá ọpẹ́. Ẹni tó bá yí kàn lára yẹn ń pàtẹ́wọ́ fún. Gbogbo àwọn tó ti tó òkè wòrí ṣùgbọ́n ìsàlẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ báyìí. Gbogbo àwọn tí ò ń gbé òkè ń gbẹ lọ́wọ́lọ́wọ́. Jésù fẹ́ tẹ Ọlọ́run pẹ̀lú omi ìgbédìde. Jésù fẹ́ fọmi ìdápadà tẹ Ọlọ́run. Kí ẹ̀gàn yìí bá lè dọ́pin. Kí ìyọ ṣùtù sí yìí bá lè dọ́pin nínú ẹbí. Jésù mi ò dìde. Tijẹ́tijẹ́ dídé tẹ́gútẹ́gú o. Nítorí ó tún àkókò àwọn ọmọ rẹ̀ ń pè ọ́. Àlárà àléèyàn. Ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ ní ọ gẹ́gẹ́ bí bàbá nígbẹ̀jọ́. Ó jẹ́ ìwọ gẹ́gẹ́ ní gbẹ́dìde kan. Ó jẹ́ pẹpẹ ìgbẹ́dìde gbẹ́rọ́ nínú ilé rẹ̀. Màmá bàbá olúwa gbé ọdìde tọmọtọmọ. Pẹpẹ dúró bẹ́ẹ̀ olúwa fọ́ ọ lẹ́lì o. Pẹpẹ wà bẹ́ẹ̀ olúwa bínú sí. Pẹpẹ má kọjá ẹbẹ̀ yẹn nínú ìran ó yá ọ fọ́ lẹ́lì o. Pẹpẹ sáàsì ló yá dákẹ́jẹ́. Lónìí
0: 0 5 7 1 1 1 0 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 3 0 3 4 3 4 7 7 1 4 lẹ́ẹ̀kan sí 3 0 3 4 3 4 7 7 1 4 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
3: Abiyamo.

0: a.m. every day. Ayo, ni temi ti elu jojuma. Ame.
1: Ogo mani fun olorun loke. Fun gbogbo kan ti olugbo. Ton gbo mi ka kiri gbogbo rile bi. Agbalaye. E o ma dupe lowo baba mi. Ma dupe lowo baba re. Eni to su e, eni to pa mo, eni ti o je ko ti doku. E to fun alafani. Lati ri ojo ta pe lojo Olusegun. Aja Segun to ti ri ojo Tuesday. Ni gbogbo ile to gbe ngbo mi. Awon kan be ri ojo Tuesday wo ri. Ṣùgbọ́n wọ́n ti rí ọjọ́ túzé máa dúpẹ́ lọ́wọ́ onímọ̀jẹ̀mú dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún ẹ láǹfààní tí ò fẹ́ lómi ó yá bọ́ síbi pẹpẹ tó yàsọ́tọ̀ níbi ilé rẹ yí mẹ́ ní yí níbi pẹpẹ rẹ nígbà méje bó ti yí òun dúpẹ́ lọ́wọ́ ẹ náà nìyẹn bó ti wá ń dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ tó jẹ́ kórè 22/09/2026 ní gbogbo ilé tó gbé ń gbọ́ mi pátápátá yá padà síbi pẹpẹ. Yàjọ kálẹ́lúyà ńlá mẹ́sàn-án àti ògùn mẹ́sàn-án kábi dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀ bó ti wá ń dúpẹ́ yẹn bó ti wá gbáradì fún ètò yẹn máa pẹ́ bí parápẹ́jú ló mọ̀ sínú ètò yìí bó ti ń pè wọ́n ìlú náà ni wòlíì tí ẹ ti mọ̀ ọlárẹ̀wájú alágbèmí jp alónimọ̀dígbà kí ni bàbá mi arúgbó ọjọ́ ní kájọ sọ láàrin tó wúrọ̀ yá mi díẹ̀ ní àkókò rẹ̀ yájọ́ ní ìrìnàjò ẹ̀mí ká gbọ́n tó ní májẹ̀ mí nígbà kan tó ń tẹ́tí sí mi náà ètò ìwúrọ̀ yìí ó yá gbága ìjókòó rẹ̀ símọ́tòsí yájọ́ ní ìrìnàjò ẹ̀mí ká gbọ́n tó ní májẹ̀mú ní gbogbo kan tó ń tẹ́tí sí mi náà ní tààrọ̀ yìí ó yá yájọ́ lọ ti ṣe àwọn àpòsílẹ̀ orí kẹta ẹsẹ̀ kìíní ó yá.
2: Ǹjẹ́
1: Pẹ́tẹ́rù àti Jùánù jùmọ̀ ń gòkè lọ.
2: Sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà.
1: Ní sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà. Yes.
2: Wọ́n sì gbé ọkùnrin kan tí ó yára láti inú ìyá rẹ̀ wá.
1: Ẹ máa gbọ́ wọ́n gbé ọkùnrin tó yára láti inú ìyá rẹ̀ wá. Àwọn kan wà táyé wọn yarọ tíṣẹ́ wọn yarọ tó mú gbọ́dọ̀ ṣe tó ti yarọ àwọn ní bàbá mi rán mi sí. Yes.
2: Tí wọ́n máa gbé kalẹ̀ ní ojoojúmọ́ ní ẹnu ọ̀nà tẹ́ḿpìlì.
1: Wọ́n máa gbé kalẹ̀ ní ojoojúmọ́ lẹ́nu ọ̀nà
2: tẹ́ḿpìlì.
1: Tí a ń pè ní dáradára. Bàbá mi ti rán mi sí àárọ̀ ìlú gbóyè náà rún tẹ́ ò ní rí mọ́. Yes.
2: Nígbà tí ó rí Pẹ́tẹ́rù òun Jùánù.
1: Nígbà tó rí Pẹ́tẹ́rù òun Jùánù.
2: Wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpìlì.
1: Wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpìlì.
2: Ó ṣàgbé.
1: Ó ṣàgbé.
2: Pẹ́tẹ́rù tẹ́jú mọ́.
1: Pẹ́tẹ́rù tẹ́jú mọ́.
2: Pẹ̀lú Jùánù.
1: Pẹ̀lú Jùánù.
2: Ó ní.
1: Ó ní.
2: Wòwá.
1: Wòwá.
2: Ó fiyèsí wọn.
1: Ó fiyèsí wọn.
2: Ó retí àti rí nǹkan gbà lọ́wọ́.
1: Ó retí àti rí nǹkan gbà lọ́wọ́.
2: Pẹ́tẹ́rù wípé.
1: Pẹ́tẹ́rù wípé.
2: Fàdákà àti wúrà.
1: Fàdákà àti wúrà.
2: Èmi
1: kò ní.
2: Ṣùgbọ́n. Ohun tí mo ní ni
1: èyí. Ohun tí mo ní ni èyí.
2: Ni mo fi fún ọ.
1: Mo fi fún ọ.
2: Ní orúkọ Jésù
1: Kristi. Lórúkọ Jésù Kristi Nasarẹti.
2: Dìde.
1: Dìde.
2: Kí o sì máa rìn.
1: Kí o sì máa rìn.
2: Ó sì fà á ní ọwọ́ ọ̀tún.
1: Ó fà lọ́wọ́ ọ̀tún.
2: Ó gbé ìdìde.
1: Ó gbé ìdìde.
2: Ní ojú kan náà.
1: Ní ojú kan
2: náà. Ẹsẹ̀ rẹ̀ àti egungun rẹ̀ kókósẹ̀ rẹ̀ sì mokun.
1: Ẹsẹ̀ rẹ̀ àti kókósẹ̀ rẹ̀ mokun. Ó fà á dìde. Mọ́mí wọn náà dìde kó ṣe ohun tó lè ṣe láàrín. O ò lè dìde, o lè rìn. Ṣe ohun tó lè ṣe. Bó ti pé mo ti ń sọ̀rọ̀ ni wà á rí wòsàn tí wà á sì rí ìṣẹ́gun. Bẹ́ẹ̀ni Olúwa lọ́rùn àmúgún kò yí padà Jésù Olúwa wa. Kí ni a ti parí ẹ̀? Ṣebí torí ìgbàlẹ̀ mi ẹnìkan mi tó ń gbọ́ mi. Ó ìdẹ́ni ìgbàlẹ̀ ọwọ́ ẹ kó fẹ́ jẹ. O ti pa ìmọ̀ye ayé láti pasẹ̀ rẹ. Ìwọ náà ló sọ ayé wọn di rárára jákujàku. Ìwọ náà ti ba ayé ara ẹ jẹ́ nípa ìmúkúmu. Ó dẹ̀ jọ̀wọ́ kó fayé ẹ fún Jésù pátápátá kó dẹ̀ rí àánú gbà. Ló bá parí Proverbs 28:13 kí ló wí.
2: Ẹni tí ó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀.
1: Ẹni tó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀.
2: Kì yóò ṣe rere.
1: Kì yóò ṣe rere.
2: Ṣùgbọ́n.
1: Ṣùgbọ́n.
2: Ẹnikẹ́ni tó jẹ́
1: ọ. Ẹnikẹ́ni tó jẹ́ ọ.
2: Tí ó sì kọ sílẹ̀.
1: Tó kọ sílẹ̀.
2: Yóò rí àánú.
1: Yóò rí àánú. Ẹnikẹ́ni tó jẹ́ ọ. Tó kọ sílẹ̀. Yóò rí àánú. Wọ́n náà kọ́ lẹ̀ kó lè bá rí àánú gbà. Ló bá tán. Níbi tá a dé bó ti ń jẹ́wọ́ Jésù Olúwa tó dìbọ̀nà. Yá padà síbi pẹpẹ. Wàá máa sọ pé Olúwa. Olúwa wàá máa kígbe. Olúwa. Olúwa. Ta ló sọ mí sí o. Ta ló já ayé mi sí o. Olúwa gbaṣọ ògo mi padà. Kó wọ̀ mí láṣọ ògo padà. Kó dẹ̀ wà ní kó wà lọ́wọ́ mi. Ó bí kí n sì máa lu gbọ́dọ̀ àdúrà. Mazoka Ibatonia. Rigatapo. Ezute Endaprodosh. Rikata Marubia. Azume Endaprodosh. Jésù Olúwa wa. Níbi tá a dé gbómi yín lẹ̀. Kó gbóòrò wọ́n lẹ̀.
3: Every day, all day.
1: Orúkọ Jésù. Ọwọ́ iná kó wọnú ẹ̀. will be called to a shabula, called the fire to burn. Yes, Uluwa, Amen. Never will be told by why. Sammy a banker, banker, Sawa, O Nancy, Boating Kaye, O Padari, your wife, Bar, Kasam Tatisi, Boating Ka, Shabunde at the Sam 2, where the fire to burn. Yes, Uluwa, Amen. Never daddy, my bam, and I'm a Seneca. Don't bum in it. Over do ye, or ye, over do, or the man demon the king, Kedi for Badua Dada, call the Basha Shiori, Mok Badua, and the Ashiori could babble. Oh, I call Wale, call them a dupe, yes, or Lua, Amen. Baba, but I'm a Senecon, no shabby, or you are the case, Sotelis here, Kiltimori, call it Jaboni and all, Mosotele, Oya, Kotimori, call Jaboni and all, call the fire dupe, yes, and I babble, Amen. Maybe that day, and there, we are not going to be.
3: Praise the Lord.
1: Hallelujah.
3: You come in the following show, we do follow our Lord, our life. We follow our sin, we are in the world. We are
1: in Logo.
3: We do pray, Mori was a big back.
1: Cabbies, kilo shake the
3: left. Oh, Tilani was a continuing babble, only time for that malaria.
1: Time for that malaria.
3: TV, Lily, that was sometimes that I will pray. I think my baby should do.
1: Cabbies,
3: when you are dry, Lenny. Fan
1: ke talon
3: fan
1: ni mo be fi
3: fan o se eh eh eh de pa se
1: won be leyin to ta ti se
3: won
1: ko ni ni mi lara
3: loruko
1: ti Jesus mo ti mo fan me
3: ba wa to fan nbi ni bayi
1: ah mo dupe lowo olorun mo yin lo ba o ba so bi mo se I wish I call one. Come, yes, you got it for no show. And the time for a malaria badger. Two little brutal relief, my fan. Mommy, go back, but I was in it, my dear. If the time for that malaria, Chessy, took my fan or two soon to shame. Who beat him up, go to the water near Jock or Jesu. Time to retire for that malaria. Ori afẹ ti fọlọ ṣọ nigba lati yan olugbu iwo na gbori afẹ ko de san ko de ma dubula isan ko de ma ki gbori fifo ko ma ki gbe typhoid mu o de ti nibe o se to ma yi pada yes oluwa wa amen ibi ta do ba fẹ ni so ma re tu wa lowo lo soso lo do do lo soso o sum number ni ko ti ba mi so oya 08061. Ishowo wa fun won obi lati se won kan si dikeji awon to ko ila ko pati obi ma ko sabi dikeji e bo kiyan si mimo gbogbo e ni se owo patapata ko ni se e ma bo laaro ki n gbadura si ki n de suri si ni bo lo ti gbo mi gbo e te gbo mi ni so gboju ori ataya na yen si gbogbo e ti yana logbo nko gbogbo e te gbo wa lati se remoda ku tonu iwo na ti gbo wa eh se me boda ma bo gbogbo e ti bẹ̀gbọ́ alábúlé ẹ̀gbà ẹ̀kọ́rọ̀ ẹ̀yìn tí kọmáàdì kan tún dìmú ẹ̀yìn tí ẹ̀gbọ́ wa ní àlẹ́mọ̀ṣọ́ kí ni wọn náà ń dúró ṣe gbogbo ẹ̀yìn tí ẹ̀gbọ́ wa pátápátá tẹ́ wà ní kẹjà alẹ́ kí ni wọn náà ń dúró ṣe máa bọ̀ gbogbo ẹ̀yìn tí ẹ̀gbọ́ wa lóṣòdì mo ṣe challenge ìwọ náà máa bọ̀ alaka stadium wọn náà máa bọ̀ ọbalẹ́ndé ọmọdé tó lọ sí yàrá pàjá bọ́ọ̀lẹ̀ ni yana paja under bridge for the opposite here to ba the funo sibe bokada kan be ni bo lo nlo nbe bokada kan po lo si yana odo number 5 Victor Olaiya Avenue o ti debe na ni yo de ni ti wa de fa yan dupe Jesus alagba mi wa ami bo te bo wa ni korodu kini won na nduo se korodu lo wa odo ngbo yo iwo na ma bo bakada gbo e je gbo wa patapata ni my two daughter kini won na duro se ma bo ninu eto ati gbogbo en te gbo wa patapata pe wa ni ogba aguda mo we bega pe cinema orile ma gbo ti kuyo omo to tun lo si yana paja bole ni yanodo fese ni wole number 5 victor olaya avenue debe na ni oju ode ni ti wa de fa yin dupe yesu oluwa amen ni bi ta de gbo en te o ni se ke ma ro wa lowo e lo galaye e lo de ni ti e mi mo ro ke yin lo ni adito ati aniseku yesu alagba mi wa amen ni bi te de rugbe abi amo wa ni mo ti jiya lori omo mo gboro to fe kun to pare ire ajo lori omo ti mo jise jiya 1005 ni futi e ko futo mo awon kan fe e ko pare e wa ne ko tabi amo kristo mi gboro pa won sun lori omo alert gbogbo ara re ati aworo mo mo bi rugbe ni odun gege bi penija yala ni sabi ni ojo na bakan e package to ni owo kan lati fi rin tori lowo mo to le fun 2000 5000 10000 iwo na se ko fere ka to bi se tola obi ko to pe 12 hours isele abame ka isele ti wa fi mo pe lo to ni Jesu wa laye owo to na e mo mi oro ada pada pe ga da pada ni mo po to ni le kaye re ale se wo re to wo ni owo ni wa to para fi gbare ki le obi to su ele kan ni kini account number access bank ni ma ko le 00960742 21 Access Bank Olariwaju Solomon Olagbemi Enikan no ti recordana Oya ko 00960742 21 Access Bank Olariwaju Solomon Olagbemi bo tin bi si ogun oni buri e won do ma pada buri ogun wa de fa yo dupe pe ni ke n gbadura fe bo se nfi si wa se ra anu gba dojo ale Jesu Oluwa amen nibi ta do fe pe wuli e ro ba so mi pa flash ni mi ni ki su lo fun e oya
4: 0 0 2 6 6 1 3 6 1 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 sile to be ge ti ayo ni le gbabuku iwo na gbianju ba se nge mewa re boya won o tun ni ore kan lowo lati ba fe nitu lati bi ti eto ile iwo na fi si boya won fe ba gbe program iwo na fi si gtb account ni eni kan ni eya mo ba ro ku ba ko le 00164997233 gtb olariwaju solomon olagbemi eni kan lo ti ri ko 00164997233 gtb olariwaju solomon olagbemi bo tin fi si omo ni ku me lori bo tin fi si wa ri anugba doju ale dojo gbo yesu oluwa wa pe ni o ke gbagbuwa fe bo o de te mo appointment date ni o ba so to fun yen mo appointment date me yesu dara fun wa de ra anugba yesu oluwa wa ni bi ta de ma gbagbe mo bi tun se mesa kan wa bi ni ya ni pa ja to se mesa kan lo tun mo back on friday eh to friday to mbo ni marathon program wa je ki mo le wa iwo na ri bu wa be lati wednesday ola lati ma bere show ni on friday o ma ni agbara oju ode ni ti wa de fa yo dupe ni bi ta de mo mi alo lo oluwa iwo na ja pade me mo wa ja jo pade to ba tin mo kwa ro ya maru me fa kan dani to fe ko je fa ni o ni fe a de je fa yo dupe o ti ri be ko yi pada yesu oluwa wa
5: From Lagos, this is
6: your 105.5 FM. This is 105.5.
7: Station with the boys for entrepreneurs.

Ìbà ọlọ́jọ́ òní, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi ọba àríwá àlá, ọba tí ń bẹ, ọba tí ń wà. Torí wíwà rẹ̀ bíbẹ rẹ̀ náà làwa fi ń bẹ, wíwà rẹ̀ náà làwa fi ń wà. A gbé ògo àti ìyìn àtọ́lá àdá padà fún ọ. A dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ alálùbáríkà yìí Jordan 105.5 FM. Ẹ̀tẹ́ ń bá wa bọ̀ ní gbogbo ìgbà. Pàápàá jùlọ lórí ọ̀tún ìwé ìròyìn ilé tí a máa ń bẹ̀rẹ̀ látọjọ́ ajé títí di ọjọ́ ẹtì Friday tó ní ọjọ́ ìṣẹ́gun àwọn ìròyìn tó jáde káàkiri àwọn ìwé ìròyìn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti àgbáyé òun náà láti kódé láàárọ̀ tó ní tá mọ̀gé pépèpé bí àwọn bàbá àtànà àti já wọn lulẹ̀ bí àpò ẹ̀wà báyìí àti rí wọn lulẹ̀ bí àpò yèrè oníkálùkù wọn láǹfààní láti máa fi ti ayọ̀ náà máa gbọ́ gẹ́gẹ́ bá a ṣe gbé wọn jáde fún ti àárọ̀ tó ní àwọn ìwé ìròyìn tó sì wà wájú mi láàárọ̀ daily post punch ìwé ìròyìn platform times náà òun náà wà pẹ̀lú mi láàárọ̀ yìí ìròyìn kún fọ́fọ́fọ́ sínú àwọn ìwé ìròyìn ọ̀hún ṣùgbọ́n a mú wọn bàtà bá lè mú láàárọ̀ yìí ṣùgbọ́n àwọn ìròyìn tó jẹ́ ìdọ̀kí inú rẹ̀ gangan náà láàmú tó ṣe pàtàkì fún wa láti gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé iléeṣẹ́ Jordan FM àwa kì í bá wọn rí rà tí ò bá ti lọ́mọ nínú mo kí wa láàárọ̀ yìí pé òní ta tó jẹ́ ọjọ́ ìṣẹ́gun ọlọ́run ọba mi ó ṣẹ́gun fún wa lágbára elédùmarè ìṣẹ́gun òní a mú ayọ̀ wá fún wa lọ́la o tá a sì rí àánú gbà lọ́jọ́ àánú lágbára elédùmarè ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa pátápátá pátá ẹ rí olúwa gbé mi lékè Adébáyọ̀ lorúkọ tèmi MC ìràwọ̀ yín náà rèé o àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ́ mo kí wa láàárọ̀ pé ẹ kú ojúmọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn daily post láàárọ̀ ìtorí òkèlè àkọ́bù wọ́n ti ní kì í ráwọn ọbẹ̀ ìhùn gangan náà yóò gbé mi wọnú ìwé ìròyìn daily post gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ síbẹ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà yẹn bàbá wa yẹn number one citizen ọmọlódò dẹ gangan fúnra rẹ̀ wọ́n ní bàbá sọ̀rọ̀ bàbá ti kéde yẹn lánà ọjọ́ ajé Monday níbẹ̀ gangan ni bàbá ti ní ẹ wo ó báyìí máa di òpin ọ̀sẹ̀ yìí àwọn ò dé láti rìn àjò ìsinmi ọlọ́sẹ̀ mẹ́ta eléyìí tí àwọn lọ láti padà sí ẹnu iṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ohun tó ń ṣẹlẹ̀ káàkiri ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà òun gangan náà ló fi ọ̀rọ̀ náà síta lánàá ọjọ́ ajé Monday wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ní àwọn ó padà dé ní òpin ọ̀sẹ̀ yìí wọ́n ní káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó fọkàn balẹ̀ ìdí tí ó fi jẹ́ pé weekend yẹn òpin ọ̀sẹ̀ làárẹ̀ ó dé ni wípé ààrẹ òkè táwọn bá délé àwọn ọmọ tó ń bẹ nílé táwọn fi lé wọ́n ṣe dábì oyè yìí wọ́n ní àwọn wà ó pé ra kí ni kí n rà fáwọn ọmọ ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ mi ra kókóró Paris bọ mo mọ̀ pé lọ Paris àti àwọn àgbàdo tuntun tó bá ń tà lọ́nu ẹ̀ bá ara bọ̀ ṣùgbọ́n ààrẹ ti sọ wípé òpin ọ̀sẹ̀ àwọn padà sí orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde rẹ̀ ìyẹn lánàá ti ń ṣe ọjọ́ ajé Monday bákan náà ìjọba ìpínlẹ̀ Plateau wọ́n sọ̀rọ̀ o wọ́n ní àwọn máa kéde kónílégbélé ìyẹn fún ti ìṣẹ̀lẹ̀ kan tó wáyé ní ìlú tí wọ́n pè ní Bankiladi ní ìjọba ìbílẹ̀ Bokosi àti Mangu ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Plateau gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ náà wọ́n ní látàrí ìpànìyàn eléyìí tó wáyé ní àwọn ìjọba ìbílẹ̀ méjèèjì yìí wọ́n ní èyí gangan náà ló jẹ́ wípé èèyàn tó tó ogún òun náà ni wọ́n fi ẹ̀mí wọn ni wọ́n máa pàdánù ẹ̀mí nínú ìkọlù náà o tó sì jẹ́ wípé wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìlú Mangu àti Bankiladi eléyìí tí wọ́n wà ní ìjọba ìbílẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin ọjọ́ méjì síra wọn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ilé àti àwọn dúkìá náà ni wọ́n dáná sun sí nínú ìkọlù náà èyí náà ló fà á tí ìjọba ìpínlẹ̀ Plateau fi wà ní ọ̀dà ẹ jẹ́ kó nílé gbélé kí ètò ààbò kó ba lè lọ dáadáa káwọn ó lè rí iṣẹ́ ṣe wọ́n ní káwọn èèyàn ó sinmi sílé ṣùgbọ́n wọn kò kọ́ sínú ìwé ìròyìn iye ìsinmi tí wọ́n ó ní o wọ́n ní ṣùgbọ́n bùkù sí bó ṣe lè lọ sókè àbí bó ṣe lè dàrú sí àbí bó ṣe lè wálẹ̀ sí wọ́n ní kónílé gbélé wáyé o wọ́n ní ìjọba ìpínlẹ̀ Plateau náà ni wọ́n sọ ilé ìdí mímọ̀ láàárọ̀ yìí inú ìwé ìròyìn daily post náà lẹ́ti ba láàárọ̀ tò ní wọ́n ní àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ nípa ohun ìlera ìyẹn nursing science ìyẹn ilé ìwé college of nursing science tó wà ní ìlú Jalingo ní ìpínlẹ̀ Taraba àwọn náà máa jáde tán lánàá o wọ́n ní ṣùgbọ́n wọ́n ṣe ìwọ́de oní ìfẹ̀hónúhàn tó tọ́ kì í ṣe ìwọ́de tó lágbára wọ́n ní ìwọ́de eléyìí tó jẹ́ pé ayọ̀ àti àlàáfíà náà ni wọ́n ń bèrè fún gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post ṣe ní àlàyé wọ́n ní àwọn ogun lọ́gọ̀ ọmọléèwé tí wọ́n tó
100 awon omo lewe olo ni won ni won tu jade sita o latari bi won se ni awon omo ta kan on lo je pe won yabo ile igbe awon omo lewe to je obirin itamo si female hostel won ni ngba ti won ma yabo iyara won na ni won fi pa won fi se awon omo obirin ohun saka saka o ile ti won si ni won se opolopo mi le se awon ti won fara le fun won won ni won se won le se nbe o won ni be na lo je pe won gbe owo ika awon kankan ninu awon omo lewe ohun won ni ibe na lo fa ibinu tawon omo lewe ati won keko nipa nursing yi iyen college of nursing science to wa ni jalingo ni won ni won jade lati se iwode lori edun kan won ati papa julo ikolu ele ti won ni awon omo asuta ele ti won se fun won nibe inu we iroyin daily post na le ti ba won ara college won sibe ni o elegba tin jiroyin na e ba iroyin ohun ni ekun rere awon obi ati awon olugbe ilu kan ti won pe ni Musa ati Laza ni ijoba ibile Askira si ijoba ibile Uba iyen ni ipinle Bonu won soro lado o won ni ewo oro da nso yi ki se ore re o gele bi won se wa soro eni to gbenu won soro oni ewo e ja so to fun yin ki mo sere oni aya ide un no lenu awon mo badan oni ki sere o oni ewo awon obi ele ta je obi oni aberu lati yabo ile igbe are ele to wa nilu Abuja o won ni awon yabo ile igbe are laarin ojo mefa na lo je wi pe awon o duro sibe da won mo soro da won si mo bora awon si o ni waju ile are bi are o ba wa nkan sese latari awon omo ti won ni won ma jide o won ni ti awon iko boko haram ele ti won ni won ko awon omo yi won ko won wonu igbo lo o won ni awon obi ti wa soro wi pe ewo o dabi wi pe ohun te fe ni wi pe ka yabo ile igbe are won ko ti gbogbo awon obi ati awon ti won gbe agbegbe ele ti won pe ni ilu Musa ati Lasa won ni ti awon ba yabo ile igbe are won lo dabi pe igba yen gangan na ni are o to mo wi pe ah ki won sere mo lo to o won ni awon arabirin yo mo sere awon obi yo mo Say, awon ebi awon omo ti nbe lagata awon agbesumo mi Boko Haram yi o na ni won ti soro pe awon mo awon won ti lo to ojo toto 130 days yen ni akata awon agbesumo mi Boko Haram bayo won ni be lo si je pe ijoba ipinle Bonu won ko ti wa kokan sese won ni ki ijoba tete won kan sese o bibe ko won ni iporu okan o ti nba won bayo won ni iporu okan won si la won fi se wode lo si ile igbe are nilu Abuja awon si lu ojo mefa nibe ipe awon si mo pariwo kankan kan oju won lero won ni won ma ba o won ni bibe ko kan tete ya wa kini kan wa tunse lati gba awon mo awon ele ti won wa lakata awon Boko Haram gege bi iroyin daily post na o se se ni alaye iyen fun ti owuro toni e ba iroyin ohun be lekun rere lo gba change iroyin na o e ba nbe laaro toni eni ti o ti fi gba kan je are ile igbimo asofin agba tele ile ile de wa Nigeria iyen anyim Pius Anyimu ohun na lo soro laaro toni o Pius ni se ri ko se enikeni to ba wa lati apa South East o ni to je pe o fe di are lorilede yi to je pe wa wa ni o wa lori owo re pe o fe ma se loki pe boya ka won eyan iwa to ti wu o ni wa fi debe o ni o ti debe pe o ni ma debe de mi dade ni gege bo se tesi waju Anyimu ohun na lo soro wi pe gini o ni eje so to fun yin o ni se ri idi ti ohun fi fi egbe oselu People Democratic Party iyen gba alambrela PDP o ni to fi darapo mo egbe oselu APC o ni esun mo be yin o ni royin eje jara e fun yin o ni latari igbarade odun 2027 iyen eto idibo to nbo yin ni o gege bi Anyim bo se wa tesi waju o ni ko si oloselu kankan to wa lapa South East to je wi pe ti ko ba ti darapo mo egbe oselu to n se joba lowo o ni ko so nkankan to le so wi pe boya kan ohun o debi kan bo ohun o debi kan o ni ohun to ma se won lanfani ju to ba gbe o fe dupo kan abi o fe dupo mi o ni ohun to ma se won lanfani ju ni pe ko se atileyin fun are Bola Ahmed Tinubu ko se sa keji o ni bi be ko o ni ewo eni to je omo oye ninu egbe oselu NDC iyen Nigerian Democratic Congress iyen ogbeni Peter Obi o ni ewo o wa latapa odo wa nbi ni South East o ni sugbon je ri pe gbogbo bo se nlo bo se nbo na o na je pe te ba ka ni meni meji e ri wi pe ere boya elekerin ti o jade sita ri pe ohun fe di are lorilede yi o ni jo ti wa ri be o ni ko ri be o ni darapo mo egbe to ma wa te gbon ma fo lowo sokun sugbon gbudo kokko se ti are Bola Ahmed Tinubu je ka re lodun mejo re pe leyin na a wa o pe ah eni na wa ti gbiyanju aye ti mo pe o ti jade ri o da eja fa lowo soke o gege bi ayin bo se se ni alaye lori amumoworan ngba ti awon akoroyin ati awon oniroyin ti won boro wa lenu wo nibe gangan na lo ti soro wi pe
ewo eje ka re ko se kini ko lo si saa keji oni tori pe onikan na ni are to le se oni tori pe enikeni eleyi ti o ba gbianju lati so pe ohun fe jade ti o se atileyin fun are bola me tinubu oni ishi oni awon nu awon na nu oni e ma ja tora wa o oni ododo oro lohun so o soro ile koda o fa ko mo ko awon oro na yo leyo kokan ejeji ni elegba ti en jiroyin na ninu we royin daily post iyen fun ti owuro to ni e ba ni ekunrere ele fopo dangote o na ni oro iroyin ele ma ti jade sita la aro toni o won ni owo epo wale die lati ele fopo dangote gege bi wero yin daily post bo se se lalaye lanojo aje monday na ni won soro na o won ni ni oja ele ti o je oja agbaye lori oro epo o na ni won ti ni ewo won ti yin wale die o won ni oyun ele ti nbe ninu oro epo kaakiri agbaye won lo je pe won ti jo die ni won ti jo die ninu e bayi o gege bi won se wa te si waju won ni je ba gbagbe lo je pe 1350 naira o na ni won taja la lita kan won ni sugbon bayi nigba ti won ma se atunse ati awon ayokuro re o na je pe 1325 naira yin ni pe 25 naira ni won yokuro ni dola lori re won ni eyi gangan na lo fa to je pe iye eleyi ti ile ifopo dangote tun yo won ba 25 naira ko lori iye ton ma ta epo jade o na lo je pe owo epo tun se kini o tun se daada die si o won ni eyi gangan na lo fa to je pe lo ni oja agbaye gege bi won se ko sibe laaro toni won ni awon ajo WTI eleyi ti won pe ni West Texas Intermediate o ni won pe won o won ni awon gangan na ni won gbe oro na jade sita latari pe won ni opo lagbaye $100 si $100.50 o na ni won ma ta epo na bayi gege bi won se te siwaju fun bare epo kan gege bi wero yin daily post gege bi won se se ni alaye o sugbon koko ri e du wi pe ile fopo dangote na ti yi owo epo wale latari bi o se subu iyen ni oja agbaye won dangote yo 25 naira kuro ninu iye to n ti epo jade iyen fun awon eyan e wo mi e gbo mi daada sumo bi o emi ma jawe olubori emi atare bola me tinubu lodun 2027 mo ma gbe subu mo ma gba po he lowo e emi ni ma di are ko se un de se si talento so eleedi mimo eni to je gbomina ipinle oyo to tun je omoye fun ipo are fun igbarade odun 2027 ninu egbe selu APM onimo ero se yi makinde na lo so eleedi mimo pe ohun ma jawe olubori o iyen lowo bola me tinubu olohun ma gba ipo na lowo re fun ti igbarade odun 2027 papa jule to di gbogbogbo to n bo o makinde lo soro yi lana ojo aje monday nibi ti o ti n ba awon akoroyin soro ni ilu oyo nibe gangan naa lo ti n so wipe e wo e je sooto fun yi o o ni ilu ibadan naa lawaye abi be ko won ni esin mo pe ibadan a kii gbagbagbugba o ni gege be se mo pe ohun ti omo ibadan ba ma se ina na ma se o o ni eba se wa n wo mi yi o ni oke e je sooto kan fun yi se ri eto idibo ọdun 2027 to n bo yi o ni olorun nikan olorun nikan lo kan le so pe boya tinubu o ma ri o ma jawe olubori pelu ohun pe tawon ba fi gagbaga tawon jo fi kongongongo o ni are bola me tinubu o ni baba o le ri duro legbe ohun o ni e fokan bale o ni se de eto idibo to n bo yi o ni oluwa n be leyin mi awon omo orile ede nigeria na si n be leyin mi o ni sugbon e ri pe looto ni mo so be makinde lo so eleedi mimo pe ko si enikeni to je pe nigba to n ba wa jawe olubori to o ni gbogbo awon omo egbe oselu apc patapatapata na ni won ma gbiyanju lati darapo mo egbe oselu APM o ni e lo kole o ni ohun so leyi be ni oluwa omogunri na ni oro ti onimero engineer seyi makinde gomina ipinle oyo gege bo se so inu wero yi daily post na leti bayun na laaro to ni omoye ninu egbe oselu Nigerian Democratic Congress yen Peter Obi òun náà ló máa ń sọ̀rọ̀ wípé ẹ wo mo tún ti fíìtà o ẹ̀rí máa jẹ́ mi nìṣó mo ti fíìtà ẹ lọ wò ó nígbà táwọn èèyàn débẹ̀ wọ́n rí i pé Peter Obi fi síbẹ̀ pé nígbà tóun jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra ó ní billions of naira òun lòún fi ilẹ̀ sí ilé iṣẹ́ ìṣèjọba ìpínlẹ̀ Anambra
only owo to hun fi le sibe owo o je gbese le o only billions of naira o lo hun fi le sibe o only billions lo na naira lopolopo lo hun fi si ile ise ijoba ipinle anambra ko hun to fi office le gege bi gomina gege bi oro to n jara ran de ba gbagbe nipa rupe gomina ipinle anambra lo lo bayi iyen chukuma soludo gege bi o se se ni alaye pe lati gba to hun ti di gomina ni ipinle ohun na la won tin so gbese oni gbese n wonu gbese ni oni peter obi o je gbese ile regbete ni peter obi ba jare pe a kilo so yi oni eye eyan e mo bo e wa wo na ni oba fun awon ti won je alatileyin peter obi ati kwankwaso ile ti amo si kwankwasia won ni awon won yi gaga na ni won lo fi sojo opo x won gege bi won se fi sile wi pe peter obi owo to fi sile si ile ise ijoba ipinle anambra ko to kuro lori oyi gege bi gomina won ni owo ohun lo bi billion lona naira ile to file won ni peter obi o je gbese o peter obi na lohun o je gbese ṣugbọn tukun ma so lodo ni gbese awon rosan lati gba ti peter obi to ti fi ori alefa le gege bi gomina ni ipinle ohun yin na wa nu weroyin laaro toni ṣugbọn peter obi ni elo wo dada e ri wi pe o to jere lo ile de nigeria ki joro enu laso o ni won fe gbo lo koje ni koda iwe ohun benu weroyin laaro government of anambra state ti ile de nigeria ke na ni won ko awon owo eyan local investment won ko iye to wa nbe won ko foreign currency investment won ko gbugbe sibe satisfied state ginikan won ko gbugbe sibe leje won leje won be na ni gbugbe ri ma je mi ni seyin o ni peter obi ma gbe jade o o ni billions of naira lo hun file sori oyin ko ohun to kuro gege bi gomina olohun o je gbese ile o e ma paro mo mi peter obi lo so le di mimo e lo gba change e punch leti buy ro yin na laani emi ati yin ija sese bere olohun mi se o ile baba ti yin re ile baba temi re to ba da yin lojo e fese pa ile baba mi re ija wa bere ni mo na wa ta lo ta le ni to nfa ila ija le bayi won ni wike ti fa ila ija le laarin ohun atawon gomina inu egbe osilu apc bayo minister fun olulu lewa iye zon wike lana ojo aje monday won na lo so pe se ri awon gomina ti nbe legbe si abi ati egbe osilu apc oni to je pe won lo nkora won ojo iyen ti won se osumare kini kan akupo osumare ile ti won pe ni rainbow coalition oni to je pe won ko mo bo se lo papa julo lori wahala ti jele lori pe odun yen se won ti nbo yi gege bi wike se soro pelu awon oniroyin ile ti won se eto na lori amumaworo kan ile ti won pe ni ijade pelu awon akoroyin yen journalist hangout ni won pe o nibe ni wike ti ni se ri laarin mi atawon gomina inu egbe osele apc oni ase bere jani ija sese bere ni oni ko ti kan ti won ma se o nitori pe bo n se wa yi won ti se tan lati satileyin fun are bola metinubu lati tun dibo wole fun lele keji ko tun ma se lo tori pe ohun mo pe baba yi o nikan ohun le se fun o ni gbogbo awon gomina o le ohun tun si tun so se pe ole ni won won o mo ti won se o ni gbogbo won kan n lo abi ase egbe osele apc lati fi ma se ohun to to ohun ti o to ati ohun to hun won lokan fun ra won ni o gege minister na ti n fi esun na pa awon gomina ohun o ni gbogbo won kan kora won kiri bi erun o ni won wa tele ra won jojojo won ma se yan o ni eleyin si re ko mu idagbasoke kankan ati atileyin ba ijejoba ti are nlo lowolowo iyen to nlo lowo yi o oni ko ba kankan rara nbe oni ewu e ma je ntan yin laarin mi ati kanayo ni a sese bere jani o wike na lo so eleyi mimo be lo fowo soju ti e bayi lo fowo soju ti won na ba gbe laarin mi ati ija sese bere ile baba ti re ile baba temi re to ba da yin loju eyan fese pale baba mi re wike lo so eleyi mimo punch lati ba gbogbo royan hun gbogbo se nko to yin fala e mo ri gbogbo e nbe lekunrere laaro e lo gba change royin na o e ba ni aro to ni ọkùnrin tó lówó jù ní ilẹ̀ adúláwọ̀ àlínkò dangote ti sọ̀rọ̀ wípé òun ní èròǹgbà kan láti ná owó tó tó bílíọ̀nù mẹ́wàá dọ́là sí orí ọ̀rọ̀ iná eléyìí tí a mọ̀ sí power sector ó lóun ti ṣetán báyìí o láti kó bílíọ̀nù lọ́nà mẹ́wàá dọ́là sórí ọ̀rọ̀ iná eléyìí tó jẹ́ pé ọ̀rọ̀ iná ti ń ṣe mọ̀nàmọ̀nà tó tí kò dúróore lórílẹ̀‐èdè nàìjíríà yìí tó sì jẹ́ pé ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ kí wọ́n máa kógbá wọlé lórílẹ̀‐èdè nàìjíríà dangote ni ẹ dúró ná mo ti ṣetán báyìí láti rí dájú wípé mo máa kó owó kan lẹ̀
$10 billion ma ko si akata awon ti won mo ni poro ina a se on to atun to ya lati le je ki ina duro lorilede Nigeria o Dangote lo soro yi lori amumaworan Ajazra abi ki na ma gba Ajazra ele ti won ni won se iforo we o pelu re nigbati be na lo ti won soro pe se ri ijoba ati awon ase ele ta nlo yo ni papa julo o ta awon mo ilede Nigeria doju ko ya to soro epo die die ti o tin da de yi o ni se roro na na o lo se pataki tori popolopo awon ile ise ile to ye pe ye bi won ma wa da ile ise le kaakiri ile adulawo papa lole de Nigeria o lo je pe awon mi nkan ta ni odo wa bi oni won tin ko gba wole o ni ina ina lo fa o ni idire to fi ni erun gba pe o da pe tohun ba tu se leyin yo tu je ki gbogbo e ko le lo si waju ati si waju si o ni awon ti won ni business lori sirisi won le mo tes waju nigbati ina ba duro dada ati awon iran iran iran iran to nbo won lo le mo ba awon nkan to da le o ni idire to fi wa pe ina se pataki looto o ina se koko baba nina lorilede Nigeria won ni nkan ba je opolopo ile ise lo tin ko gba wole o oni je wari ibi ta ba na $10 billion de lori oro na o lo ni johun Dangote eni to je olowo julo nile adulawo n lo se lede mimo purge na le ti ba iroyin na lekun rere laaro to ni.

tẹ̀lé àwọn ilé ìwé fásitì eléyìí tí a ní a nílò owó tó tó 1 million naira mílíọ̀nù kan náírà láti lè fi ṣe àwọn ohun tó tó àti ohun tó yẹ ìyẹn ní nǹkan tó ti fìgbà kan jẹ́ fíìsì ìyẹn ní ilé ìwé lásù ohun gangan náà ló ń sọ̀rọ̀ láàárọ̀ tòní wọ́n ní ohun àkọ́kọ́ eléyìí tó jẹ́ ìṣòro pàtó tí ó ń bẹ káàkiri àwọn ilé ìwé gíga ló jẹ́ pé ṣé ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé ìwé gíga tá a mọ̀ sí inú fásitì òun ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ ti di ibi a lè pè ní ilé ìgbókùúsí tó ń pè ní graveyard o gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ó ní ẹ̀wò ṣé rí ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bẹ ní àyíká ilé ìwé gíga káàkiri òun ló jẹ́ pé wọn kò ní àǹfààní láti lè àwọn ní àǹfààní tó péye bẹ́ẹ̀ ló jẹ́ pé gbogbo ẹ̀ náà ló ti dí gbin tó ti dí papapa ó ní bẹ́ẹ̀ sì ló jẹ́ pé kò sí owó láti fi ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ni wọ́n wá ń fa àwọn kò mókun àwọn ilé ìwé kọ̀ọ̀kan ilé tí wọ́n fi ṣe àpẹẹrẹ wọ́n ní tẹ́ ẹ bá lọ sí gbogbo àwọn agbègbè àwọn ibi tí wọ́n pè ní campuses ilé tó jẹ́ pé ẹ lè débẹ̀ bí ẹ̀pẹ́ campus ọjọ́ campus wọ́n ní ṣe ráwọn ọbẹ̀ wọ́n ní ìṣòro tí wọ́n ní ó kọjá ìṣòro tí àwọn ọmọ israeli tí wọ́n kojú lọ́dún náà lọ́hùn gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní ṣe rí owó tá a nílò àti wípé gbèsè tí ń bẹ́lẹ̀ náà ni ò jẹ́ kí ó jẹ́ pé àwọn nǹkan tó yẹ ká tún ṣe ní àwọn ilé ìwé fásitì káàkiri ilé tí ó jẹ́ kí ó máa dùn wò kí àlàáfíà àti ìfọkànbalẹ̀ kó lè bá àwọn tí wọ́n wà láyìíká ilé ìwé ẹ̀hún àti àwọn ọmọ ilé ìwé gan àti àwọn tí wọ́n jẹ́ olùkọ́ àgbà bẹ̀ ó ní ẹwù ẹja sòótọ́ fún yín mílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí àwọn ṣe fojú sùnùkùn wò wọ́n ní yóò ṣe ìwọ̀nba nínú àwọn ilé ìwé gíga fásitì ọ̀hún eléyìí tí àwọn ó fi ṣe àtúnṣe ẹ̀ náà ni wọ́n wá ń ṣe ní àlàyé síwájú sí wọ́n ní lóòótọ́ kìí ṣe pé owó yẹn ó tó ṣe gbogbo ẹ̀ tán o wọ́n ní ṣùgbọ́n tá a bá sì ná mílíọ̀nù kan náírà tá a bá sì ná sórí àwọn nǹkan táwọn ń sọ yìí wọ́n ní ẹ̀rí wípé lótìítọ́ lódodo òun náà ló jẹ́ pé ìyàtọ̀ ó wà o wọ́n ní pàápàá jùlọ gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú wọ́n ní lójú òye táwọn báwọn ṣe wò ó wọ́n ní tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́dún 2024 wọ́n ní àwọn ọmọ ilé ìwé eléyìí tí wọ́n jẹ́ ti lásù eléyìí tí wọ́n pè ní student union yẹn SU wọ́n ní wọ́n ṣe ìwọ́de lọ́dún 2024 nígbà tí wọ́n ní àwọn ní ìṣòro kan eléyìí tí wọ́n pè ní CBT18 eléyìí tí wọ́n ní wọ́n ṣe ìwọ́de lé lórí látàrí wípé wọn kò gbà wọ́n ní àyè láti lọ ṣe ìdánwò wọ́n ní eléyìí náà ló jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tó jẹ́ wípé wọ́n ti máa ṣe gbogbo nǹkan wọ̀nyí òun náà ni ò fi bẹ́ẹ̀ dúró re tó jẹ́ pé ọkàn balẹ̀ ń bẹ̀ wọ́n ní ṣùgbọ́n tá a bá sì rí mílíọ̀nù kan náírà wọ́n ní yóò mú ìyàtọ̀ yóò mú ba ẹni tó ti gbà kan jẹ́ VC ní ilé ìwé lásù òun náà ló so eléyìí di mímọ̀ láàárọ̀ tòní ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ yẹn ọ̀jọ̀gbọ́n ìbíyẹmí Ọlátúnjí Bello àwọn gangan náà ni wọ́n sọ bẹ́ẹ̀ o wọ́n ní a nílò owó láti fi ṣe àwọn àtúnṣe ilé ìwé fásitì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe jáde ìyẹn ní ọjọ́ 19 ìyẹn ọdún tá a wà yìí oṣù tá a wà yìí náà ni wọ́n ti sọ̀rọ̀ wípé àwọn iṣẹ́ kan àkànṣe iṣẹ́ eléyìí tó ṣe pàtàkì láti náwó sí eléyìí tí ó jẹ́ kí ìdàgbàsókè kó túbọ̀ bá àwọn fásitì wọ́n ní ohun ló jẹ́ pé owó náà la nílò wọ́n ní ṣùgbọ́n tá a bá ṣèlè mílíọ̀nù kan náírà wọ́n ní ìyàtọ̀ wà ńbẹ̀ irú náà jáde nínú ìwé ìròyìn láàárọ̀ tòní lórí ọ̀rọ̀ àwọn ilé ìwé gíga fásitì òun náà ni wọ́n ti sọ pé àwọn ASUU òun náà ni wọ́n ti sọ̀rọ̀ láàárọ̀ yìí o àwọn ASUU sọ̀rọ̀ ilẹ̀ kún gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú àwọn ASUU ní ẹwù ó ṣe rí àádá ìyanṣẹ́lódì padà ní àwọn ilé ìwé gíga tó wà ní ìpínlẹ̀ wọ́n ní àádá padà torí wípé àwọn nǹkan tá à ń béèrè fún tí ì ṣe fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n ní ẹwù ó Èkó sí ìpínlẹ̀ Plateau Kaduna sí ìpínlẹ̀ Taraba wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwé mí-ín ló jẹ́ pé ó yẹ kí ó jẹ́ pé àwọn ilé ìwé ló jẹ́ pé ìpínlẹ̀ ló ni wọ́n wọ́n ní àwọn ilé ìwé tó wá jẹ́ ìpínlẹ̀ ló ni wọ́n yìí wọ́n ní yẹwà láwọn gómìnà ibẹ̀ ló jẹ́ pé wọ́n kò ṣe àtìlẹ́yìn fún àwọn tí wọ́n jẹ́ olùkọ́ ilé ìwé ọ̀hún pàápàá jùlọ wọ́n tẹ̀síwájú ó ń ṣe ààrẹ Bola Ahmed Tinubu wọ́n ní bàbá ń gbìyànjú wọ́n ní ṣùgbọ́n inú bàbá ò dùn sí bí àwọn ọ̀gá àgbà ilé ìwé náà ṣe ń daṣẹ́ lẹ̀ torí pé wọn kò fẹ́ eléyìí máa ba àwọn iṣẹ́ ilé ìwé jẹ́ wọ́n ní èyí gangan ló jẹ́ pé àwọn ń béèrè láti ọdún tó kọjá làwọn ti ń béèrè fún owó àwọn ìdàgbàsókè owó ọ̀hún wọ́n ní èyí náà ló jẹ́ pé nígbà tí ìjọba àpapọ̀ ti wá lọ́dà á yí owó oṣù yín
si ida ogoji yen 40% won ni aye sibe won ni gbe gbe lu aye si ida ogoji na a re kankan won ni sugbon looto ba se wo o jeje ka da yanse lodi pada o won ni sugbon ti oro ba wo won wa mu awon odun ti won ti ni idojuko pelu ijoba apapo ati awon ijoba ipinle lori awon varsity awon ajo asu won ni won so le be ni won ko awon wo awon leje won sinu we iroyin yen fun ti aaro toni e ba ninu we iroyin punch ale loka ekunrere won ni owo awon lopa ipinle abia o te awon merin kan ti won je afurasi ele ti won ni won ji omo ojo merin won ni won ji lowo iya re o ele ti won ni arabirin ohun ni arun arun opolo won ni arabirin ohun wa ko duro ko gba ko wa oke dada won lo larun opolo won ni won wa ji omo na won ji lowo re gege bi are ni to je agbenuso awon ajo lopa yen merin chinaka won na lo ba awon akoroyin soro yen lanojo aje monday gege bi won se wa gboruko awon afurasi ti won gba omo lowo eni to ni arun angbo na yi oni won pe oruko kan ni Gladys Nathaniel eni odun 28 ni Victor Udochukwu won pe yin ni omo odun 3 Chijioke Ogunwa eni odun 59 yen 59 years ni won pe awon ati oyen loro chiwe omo odun 3 43 oni won pe awon mere oruko awon mere ni nu gege bi iwe iroyin punch o je gbe won jade laaro yi gege bi ohun ti agbenzo olopa wa so won ni owo awon ajo olopa ti won pe ni RRS oni na lo te won gege bi won se ni owo ba awon afurasi o ile ti won ji omo ojo merin lowo arabirin ti ara re o dada yin na wa nu iwe iroyin laaro toni eba ni ekunrere won ni ewo won ni na okunkun birimu ma tun ti pada si ojuna Eko si Ibadan won ni okunkun birimu yin lo je pe gbogbo awon igi ti a fi awon opo ile ti mu ina fun oju ona hun onu won ma ri mo nbe won ni gbogbo e ni won ti yo tohun won ni eyi na lo si fa ki okunkun birimu ko pada si oju ona na won ni gbogbo to ye ko ma mu ina wa ni oju ona Eko si Ibadan won lo je pe ko fi be si nbe mo o won ni gbogbo e bayi on na lo ti di dudu ti won si di awati won ni eyi gangan na waye papa julo daruko awon adugbo kan te pe o dudu gan ni o bi o pick si warewa lati warewa won gbogbo awon solar power ti won fi sibe ele to je ti street light won ni gbogbo e ni won ti yo ton nibe o won ni eyi na lo si fa okunkun birimu loju popo ohun gege bi won se se ni alaye won ni awon afurasi ti won ja ki won ba nkan je ti won yo nkan won yi won na lo je pe ki won sora won te itowo ba ti baba yi won ni lo nle nu won ni tori pe oju ona yi na lo dudu birimu iyun na wa ninu iwe iroyin goda won ni gbogbo awon agbegbe ile to wa ni bi arepo warewa banku mokore arigbede ati magboro won ni gbogbo agbegbe beun na lo ba ti dudu to je pe okunkun birimu bayi o na ni awon ona e wa bayi o sugbon won ni itowo ba ti ba nu awon ti won ji nkan joba ile ti won fi se ina oju popo yi won ni won lo nle nu nbe ninu wero yin laaro toni punch na leti ba won ni bi ipade apapo awon olori lagbaye bo se bere ni New York iyen lo ile de America lo ni ojo isegun ojo kejilelogun osu kesan odun 2026 iyen UN General Assembly ile ti won pe ni under 81 won ni awon eyan mo ile de Nigeria ti fi ero okan won han nipa bi are ile de yi iyen bola be tinubu bi won ko se si nibe o e ba gbagbe ile ise are visitor ni ojo Aiku pe igbakeji are Kashim Shettima ni yo soju tinubu ni bi eto na ile ti yo si ko awon iko ile de Nigeria sodi bi kede na se waye ni opo eyan lori ayelujara ti so pe bi eni ti o fi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ran ọmọ ẹni òun náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi ránṣẹ́ Tìmá náà o gẹ́gẹ́ bí Atiku Abubakar ilé tó ń dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC ló kọ́kọ́ léwájú nínú àwọn tó ń sọ pé Tinubu lẹ́bọ lẹ́rù lamẹ́ríkà ni kò ṣe fẹ́ yọjú síbẹ̀ o ẹ ó rántí pé ẹ̀ẹ̀kan péré sì ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yọjú sí ìpàdé àpapọ̀ náà rí látìgbà tí wọ́n ti gorí àlééfà ní ọdún 2023 èyí sì ni ìgbà kẹta ilé tí Shettima yóò ṣojú fún ààrẹ níbẹ̀ o ṣáájú ni Jimoh Ibrahim aṣojú Nàìjíríà
alẹka isokan orilede agbaye to ti kede pe are tinubu yo wa nibi ipade na lodun yi koda o ni awon ti won ti seto pe eto si Donald Trump gangan na ni are bela metinubu yo joko se o bo ti Donald Trump ba joko bayi are o joko segbere ni won ni sugbon opolopo awon eyan ni won wa zoro Muhammad Awol o ni iberu FBI ni ipile se ogbon opolopo oro lawon eyan so kakiri enikan ni se bi awon kan so pe eni to ko eni to ko ile eko yo joko legbe are Trump ni onga ni orisisi oro o na ni won so si are bela metinubu ele ti won ko sinu wero yin laaro toni ewo eba nibe laaro yi latari pe are o sa lo si ibi ipade ele ti won ni fe waye iyen ni orilede America opolopo mo orilede Nigeria wa so erongba ti won nbe nbe laaro toni eba ninu wero yin punch asiko fi be ba wa so re mo eja mo awon oroyin die die ni soki soki soki o gomina ipinle Kogi Ahmed Usman Ododo o ti kede pe ojo meta la won nilo lati kedun gomina ipinle na tele iyen Ibrahim Idris ele to jade laye leni odun meta odin ni 80 gege bi ododo tun se pase wipe ki won gbe asia orilede Nigeria ati ti ipinle Kogi wale ni gbogbo ofisi ile ise ijoba lati le bu eyin fun ologbe na eyin na wa ninu weroyin laaro ekunrere re na nbebe eba ninu iwe iroyin punch laaro toni.

0: jẹmele na won ni enikan re o ele to je osise nile ifowopamọ UBA ti ipinle Bauchi ti ni 1.63 billion naira ipe o ti salaye nile ejo ipe esa bayi lowo ohun se rin e fe mo bowo na se rin Williams Abimbola ohun lo so fun ile ejo giga to wa nilo Abuja pe 1.635 billion naira oje ohun lo je pe won gbe lati asunwon owo asunwon ijoba ibile ijoba ipinle Bauchi won gbe lo si inu apo asunwon elomi ele to je ti aladani gege bi oro na se se ni bi Williams Abimbola la bo se se ni alaye oje iyen laaro yi iyun na soro ni inu wero yin laaro yi e wo mi o ni support user de ma tori erun gba re ni pe o nfe gbohun ni are lebi ma sofin o kan wike lo so be o nu ni se atileyin fun user de ma ipe o da pe o ni erun gba lokan pe ohun ni o di are lebi ma soju lebi ma sofin agba lolede o ni gbogbo erun gba re ko ni wa si mu je tori ohun ni se atileyin fun wike lo so ile na di mimo laaro yi ile na ni ma bi se nu mi dede si bi ti ma bi se oju opo le laaro yi e je ka ma gba ipe latode yin ara le iroyin po ta ko wa ta sugbon lanfani lati pe e si ma gbagbe ofin ati ilana wa e pa radio yin te ba ti pe wole ogun te fe so soki ni to ba ti ngun ju ero wa oge tori opo ero ti won wa loju la 090 6000 3352
1: yes sir
0: amen
1: eyin le ma wa wa na le ma ba o
0: amen ma
1: alagba ti amen baba won boys la to gijo
0: alagba ti amen baba wa boys e ka bo sir
1: keri keri ti ro ka ti ni o to ba we den lo le te ni so are wa ti o si ni bo ba ti je pe ailera ke ba mu yan ti so na ni o sa lo fun fun ni o si to ti ran se si le pe owo de ma o do kun se ko o to de olorun ba san de la ya sala ti
0: amen
1: ba ke ju won ti baba ba ku baba ni ku ba ke ju won ti an ko lo so ju de won o to di le mu ni so ti gbata ba npe pe aja ti ba ke ju ba nja awon kan sa ti se ko ja ko je ti a ma gbe ni pe aja ba ke ju e o aya ni wo to ari wo gan kini kan kan kan nígbà tí lèyí òṣèré bẹẹ ló ní ọdọ ìdílé mu bí ọba ló lónìí lọ́dọ̀ ń gbà mí ìyẹn bẹẹ ọ̀rọ̀ dangote kí nàìjíríà ká má gbà fún dangote látòkè tó kọwọ́ bọ ọ̀rọ̀ ná níbo ló bọ̀rọ̀ ìmọ̀ọ́tìdè níbo ló bọ̀rọ̀ ọ̀rọ̀ ìpínlẹ̀ ìfúnra yìí wọ́n wà ní kàwọ́ rẹ̀ kí n túwà sókè tó bá fowó kó lónìí yóò mú wáyọ̀ lọ́la nígbà tí wọ́n bá fowó kó ló fi ilé kọ́ bá kọ́ndé ra kò ní ìfín nígbà tí wọ́n bá lóòrùn wálé ló ní ìdájọ́ náírà fún ilé níbo lọ bọ́rọ̀ ìpínlẹ̀ ọ̀rọ̀ sìmẹ́ntì ní ìfín ìkáwọ́ rẹ̀ lọ́wọ́ níbo lọ bá dé tó fẹ́ ní tó ní bíi ten billion kàdé nǹkan tó fẹ́ kó lórí ọ̀rọ̀
0: ọ̀rọ̀
2: Hello.
0: Hello.
2: Àwọn òkèèyàn bá wà tó bá lé orúkọ kì í ṣe pé èèyàn fẹ́ lé orúkọ lọ́wọ́ àtàwọn àbíkẹ́ ọwọ́ sìmẹ́ǹtì náà sìmẹ́ǹtì 15,000 sìmẹ́ǹtì sọ́rí wọ́n pọ̀ ẹyin tó ta orúkọ olúkálùkù nínú tí mo ṣe tí mo kọ́ 500 naira tí mo wá fẹ́ ná bíi 20 naira nínú ẹ̀ èèyàn tó ní já 500 naira dání tó wá fẹ́ ná 20 naira tó jẹ́ ìkọkànlá àbíjẹ́pọ̀ òun fi eléyìí wé tilẹ̀ ọmọ obi ṣe business man na tó àwọn òkú tó gbà ní ilé ẹ̀gbọ́n ni kó ní ojú tó kókó kó mọ̀ èyí ní sìmẹ́ǹtì bá jáde ẹ̀wọ̀n sìmẹ́ǹtì máa wọ́n ti ní náà ṣé ó máa wálẹ̀ ni gbogbo àwọn ọkọ tó pa tó wà ní àyíká àti ẹ̀ kó gbé wálẹ̀ gbọ́ ká mọ̀ ìpé fẹ́ ṣe nǹkan gbogbo ìmọ̀ gbogbo tó wà láyìíká yẹn kó gbé owó yẹn wálẹ̀ èyí owó iná náà bá wá iná ọmọ àìsàn owó yẹn jẹ nígbà kan yá tilẹ̀ tó máa sọ pé ẹ á fún lórí yìí ẹ sọ bí àwọn èèyàn tó kó yẹ tó ní nàìjíríà wa nìyẹn kọ́ lọ́ọ́ ṣàánú wa jàre.
0: ẹ ṣeun sá adé láti ayọ̀bọ ẹ ṣeun bá mi ẹlú ẹ káàárọ̀.
3: ẹlú mc rawọ.
0: president sá ẹ kú ojúmọ sá.
3: ẹ kọ́ ló tó lọ láàárọ̀.
0: yẹ sá.
3: benjamin láti ìjú ìṣẹ̀dá ìjú station.
0: ẹ káàbọ̀ sá.
3: àwọn nìyẹn yin baba da tin be oni ni kan koko meji ni oni ni party wike to so pe o gbe pere pere ki kan do awon government fc o mo kan ton se to ton ni o ri mo pa government yen awon na ba oju bola tunubu nje everywhere awon na se kan to ton nkan ti ye kitu ni nkan ti ni ka se lati kan fi deru ba ara ilu ba ara state wa awon na se dia ni ti ke fun so ro tun so wi ke ri ke ro tun so o so normal
0: oda
3: o de gba ti olorun fun se ikeji ni pa ti pe pa ti pe pa ti awon ta ni tun bu ko lo pade ko lo kini ko lo kini ni ka wa nbe se bi igba keji eyan ti o ba si olo ti o ba si oga nle igba keji e ma lo represent e nigba ti atiku ati oba so wa lori ijoba ti ba ko don ko gbogbo agbaye kiri ti da ti ku lo wa le do si jaba lo di bi amoye osun o se ma so ba ye pe ki baba ma bo nle o ti sun o se jaba ba o
0: e se
3: ira lo pa ni fo to si ni pe ni aramu e fa ni o tun to si do tun pe ni aramu e ma da lu ko lo je ko ti e ko wa bi won si
0: o da e se sa
3: e se baba wa le ti baba ma se jaba lo
0: e se ba mi e se o sa yes sir 09063352 elo e ka ro
4: Ekaro
0: sir.
4: Ekusho.
0: Yes sir.
4: Ti engineer Aminu lati ori laye.
0: Engineer Aminu lati ori laye.
4: Yeah. Ekaro. Seri akoko ni pe Dangote.
0: To
4: so fun be fi o ko se ina. O wa bulu ebi sabula lejo. O ti o wa bulu ebi sabula lejo. O yi awa na na. Ara lu wo gbe na. Cha go ni gbo go. Nga tun gbe gbo nkan ti e lo fun gbo e ko ti fun. Great lo final the great lo award you get the 100 units so you don't say ki se toto ato you don't go e koja ti e ko lo award ko joko si e ke ji ni pa se yi makinde yen lo ke ji go ma ti tinubu da na to ba wo ni yare lo wo owo bi ko ba ra yo ni ko se ko ba be name ni ye bi so le se yo o di yin sugbon o ye ka ma ama ma wo nko to isele lawujo that man is sorrow
0: I see. Ele ko ara ko jumo.
5: Ele ta re pe bola la ta ti pe.
0: E ka bo mo.
5: Aha, ele me bi ara to ti to ti ni ara re pe. Sorry number 1. Awo to to re ni ta ba ki ni. Bi won ti je pa pe ti ara bo bo. O la pe la America wa e ni te wa ti je pa pe ti ara wa nta ti to pe to lo. E e lo. Bo ko se ma ni bo ni pe ti bo ni be wa ti te te ara e to ti le ti. Then number 2. Baba ko so ti ni bo ko te o di so ko ni ma bo ko ni te me lo ko ti ni so lo. Ta ya wo ko te ni ni ni. Awo ti wa ko ro o wo ma re lo lo. Ke ti baba ku ba wo ni ni ko bo ni account. Ta ri o lo ma ti ti. Oh, you do the law. Oh no, because all these cannot be taken. Father, we don't have an idea. Law, but I'm not sure that one. That was the victor. What about that? You make a law on it. Number two, we don't have the law. We don't have that. Father, we don't have the law. And now we now want to. We don't have the number. That we don't have the. We don't have the. We don't have the. We don't have the. We don't have the. We don't have the. We don't have the. We don't have the. We don't have the. We don't have the. We don't have the. We don't have the. We don't have the. We don't have the. We don't have the.
0: Yes, ma'am. Mami Bola lati Akute. Hello, Ekaro.
6: Hello.
0: Eko Jumo.
6: Ekaro,
0: I'm going in, sir.
6: Jerry Wiki. Kura ma ṣe o ti o nkan fẹ lo wa gba to ga ya ori gbọ nu e o elekeji eyin na ni baba wa president abi kile sọ re kan e lo lara wa awọn ọmọ kini ba pa awọn ọmọ
0: kile pe
6: eyin na re ni bin we baba gba awọn nigeria
0: kile de n pe
6: ni o ti ba ta o ti ṣe are o ti ṣe are o bo bi di baba o baba ti di o ki ṣe be ibi pa awọn eyan baba le wa wa o ki ba pa awọn eyan
0: o da
6: e ti o tun da
0: mo ni e ma wori won ma ba yen nkan bo weekend ba
6: kilo mẹ́ra bọ̀ tó máa dé ọ̀dọ̀ rẹ túbẹ̀ kẹrí dangote. Àgbàrá gbogbo ni owó tó kọ̀ọ̀kan lọ́rọ̀ ẹ̀ lọ. Owó tó ń sáná àkúrẹ́ ọ̀nà òkè owó epo. Owó tó rántí wọn ẹ̀ pé dá gbogbo ìpadà sí owó epo pé dájẹ́ tó kó wà ní five pound ọ̀ ti da. Orí tó kọ̀ọ̀kan lọ́rọ̀ ẹ̀ lọ. Ọ̀rẹ́ ọ̀tà.
0: Ẹ ṣeun, ẹ ṣeun.
7: 0906000335. Ọ̀pọ̀ ẹ̀mí bá ti di pé ti lówó ti mì ẹgbẹ́ gbogbo nǹkan tó pàṣẹ ìgbà àti fún àti gbogbo kíndìnrín gbogbo nǹkan tó jẹ́ ti ní ó ti olómọdé tó jẹ o. Kóòtù tó ti tẹ̀ lọ́wọ́ báwo ni nínú ibi ṣé báwo ibi ṣé ń sọ̀rọ̀ ìgbéró lọ́wọ́lọ́wọ́ yìí lẹ́bi tó tún àfẹ́ pẹ̀lú wọn nígbà gbogbo wa tó kọ́ba ara àkọ́bọ̀. Kóòtù kóòtù tó ń tẹ̀lé ọ̀rọ̀ bí kí n bá fẹ́ fi kóòtù ọkọ̀ bá wa ṣe tó bá gbé nǹkan epo lókèrè àmì bí kò lè jẹ lókèrè ṣíbí mi ní ọjà tí mo ti ń gba 300 náírà owó ọ̀gbẹ́. Kóòtù tó ń tẹ̀lé ọ̀rọ̀ bá ṣíṣe tó bá lọ ṣiṣẹ́ àpẹ kó lọ rí kọ́bọ̀ rí tí epo bá ti rọjú tó bá kó nǹkan èso ẹ̀rọ ìpẹ́ ìrìn ọkọ̀ ń bọ̀ owó ìpawọ́
0: wọ́n
7: máa rí owó wọ́n máa rí èrè àwọn nǹkan tó máa fi tàgbọ̀ owó máa bọ̀ sílẹ̀ fún ọ síbẹ̀ tó máa pẹ́ ọgbọ̀n tó ní wọ́n tó ń gbọ́dọ̀ yọ owó epo kó ṣe pé wọ́n tó máa ṣiṣẹ́ ó máa gbé lọ́wọ́ bá tẹ̀ ọ́ wọlé.
0: Ẹ ṣe ìyá wa.
7: Ìyá ẹni ti fẹ́ pọ̀ kó jò tó pọ̀ ní ilé tó pọ̀ jò tó ṣe tí ó fẹ́ bá ti ṣe ẹgbẹ́ ti omi tútù tó fẹ́ kiri nǹkan tú
0: Àmísà kí ló kọ yín o.
8: Orúkọ mi ni Mr. Razaki láti Ògìjọ.
0: Mr. Razaki láti Ògìjọ, à ń gbọ́ yín sà.
8: Bẹ́ẹ̀ni tí ọlọ́gbọ́n bá ló jẹ́, ọlọ́gbọ́n ti jíjẹ tó ló máa da. Ògùjọ náà máa gbọ́ nínú rẹ̀, ọlọ́gbọ́n náà máa gbọ́ nínú rẹ̀. Ẹgbẹ́ ká fi ojú wò sí ìdíbi ṣe é kéde ọba bẹ̀ láti gbà tó ti ṣe tó ti gbà tó ṣe Nàìjíríà yìí.
0: À ń gbọ́ yín gbogbo Nàìjíríà ló ń gbọ́ yín.
8: Dangote láti lọ sọ yín pé ní inú 30% làwọn òun fún gọ́ọ̀mẹ̀ntì tó kò sọ gbà kan ẹ sọ pé ní Dangote ti di ìlú ìjọba ní ẹjọ́ pípẹ́. Tí owó èrè rí ìjọba yìí ṣe ẹjọ́ ti sọ fún yín.
0: Ilé dé.
8: Ẹyin náà wọ́n ràn ọdún mẹ́rin ọdún nínú ọdún mẹ́rin kí ni nǹkan tó ṣe ẹjọ́ pàṣẹ nǹkan tó ṣe ẹ sọ fún wa ẹ jẹ́ ká sọ ká gbọ́. Ẹ jẹ́ ká máa parọ́ tẹ́ra ẹ

0: ẹni bàbá mi padà kú ètò
1: náà
0: ọlọ́run bá mi gbàdúrà yín
1: àmì àtẹ̀yìn náà
0: nǹkan ẹ bá ń lé tó ń bìyìn lọ́kọ̀ọ́kọ́ láà ṣe fún yín ní kọ̀ọ̀kan
1: àmì o
0: ọ̀rẹ́ ti Dangote àti ìṣèlú nàìjíríà kan mo fẹ́ dá sí ti Dangote ẹgbẹ́ náà bá ti gbà fún lábẹ́ ṣe rí ó ti yẹ kojúbọ̀ ọ̀rọ̀ epo nìyẹn ọlọ́run fẹ́ ọ̀bọ̀rọ̀ náà nìyẹn ọlọ́run fi ṣe ọ̀sà bàbá ṣe dáadáa yẹn ti tòṣèlú nàìjíríà gbogbo nǹkan ti bàjẹ́ lọ́jọ́ ti pẹ́ kò ń ṣe bàbá yìí ló bàjẹ́ mo ṣe òun wọ́n ti ń bàjẹ́ bọ̀ ọjọ́ ti pẹ́ ìgbà tí òṣèlú ló ta nípa tí òṣèlú ló jẹ́yìn pé kí Dangote kó máa ṣe fúláwà kó máa ṣe gbogbo ẹ̀ mo ṣe òun ló fà lọ́wọ́ sókè wọ́n jẹ́ kí bàbá yìí fi ìwọ̀n bá tiẹ̀ tó bá lè ṣe ibi tó gbogbo ojú ìsàlẹ̀ táwa fi ń wò kọjá kó ṣe ìwọ̀nba tiẹ̀ tó bá lè ṣe ó kúrú tó bá ti tásìkò kò kúrò ọlọ́run á fún wọn ṣe o orílẹ̀-èdè nàìjíríà ò ní dàrú.
1: Àmì sọ ẹ ṣeun sọ 09063352 ojúmọ rẹ o ẹ bá ń parí bí oyún
2: o
1: ẹ ṣeun
2: ẹ kú iṣẹ́ sọ o
1: yes ma
2: olúwa máa fún un ṣe.
1: Àmì ìyá mi.
2: Ṣé rí ohun tó wà ní orílẹ̀-èdè wa èmi rò pé dàbí pé a fi ẹ̀tọ̀ sílẹ̀ à ń pa làpálàpá nítorí ṣe rí ohun tó sọ tó dùn mí láàrùn ó gbomi jẹ́ lójú mi.
1: Èwo ni ẹ mà.
2: Ní ìtí ẹ ní àwọn kan lọ bá àwọn ọmọ ní sukú wọn tó lọ rèpè wọn ìtí ọ àgbéyì wọn gbé lọ́wọ́ ẹ wò ó ṣe rí ó lágbára pé bí bẹ báńdíìtì ṣe ń ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ni kò ní ṣe tiẹ̀ nínú àwọn ọgbà burúkú àwọn ọwà tí ò lè mú mi kúrò ó kù ṣe nígbà gbogbo àwọn káwọn ìwé ìjọ rí tilẹ̀ ní èṣù ń lò ó títí wọn yóò jọ ọlọ́run gbogbo sẹ́ẹ̀mí èṣù ń rẹ̀ ó wọnú wọn ṣùgbọ́n kíyèsí tèmi sọlọ́run ni pé tí ọlọ́run jẹ́ pa àmọ́ ohun káà ń ṣe kí lọ́lọ́run ò lè ṣe kí lọ́lọ́run ò lè ṣe káà ti èké pé bàbá bọ́ọ̀dù tó gbà wá àwọn ẹgbẹ́ oríṣiríṣi lórí rédíò ìkíní kan ẹlọ́ṣẹ́ bá ẹlọ́ṣẹ́ kòkò bàbá àṣàtún kì í ṣe ohun tó kọ̀ nìyẹn àbí ṣé kàkà ṣe ní ṣe ọlọ́kọ́lọ́ mú dánmù ìwé ègbé tá a bá ṣe ní kọ́lọ́ mú dánmù ìwé ègbé nǹkan ìwé kì í ṣe pé o rò pé lè tún bà tó ṣe ẹ ká kọ́ kẹ́pọ̀ àwọn tó lè gbàgbó àwọn tó mọ̀ pé ò ń ṣe ọlọ́run
1: ẹ ṣeun ìyá wa kẹ́hìndé akínṣọlá láti àlùmọ́ṣọ ẹ̀lú ẹ̀ka rọ.
3: Ẹ̀ka rẹ̀ sà.
1: Yes ma.
3: Orúkọ mi ni mo béèrè láti rí alágbàdo.
1: Ẹ káàbọ̀ ma.
3: Ẹ kú iṣẹ́ sà.
1: Yes ma.
3: Nígbà tí Dangote lè máa kúrò síbẹ̀ láti ṣe iná. Ṣé ń sìn epo tó ṣe náà olóòdì gbogbo àdúrà rẹ̀. Iná tó fẹ́ ṣe ṣé gbogbo tó bá ṣe tán ṣé níwájú pẹ̀lú pé tún tá fẹ́ pa ìkéde owó epo tó ń jẹ́ 25 naira fún ìwé ìdíje kí wọ́n ní tí òun wádìí bẹ́ẹ̀ sẹ́lẹ̀ ó jẹ́ pé ara aláàbí ó ti mọ̀ lára jù náà òun nìkan ni pé ìyàgbẹ́ ní ọ̀rọ̀ ní ọjọ́ lẹ́rìí ju ẹjọ́ ẹgbẹ́ wa bẹ̀rẹ̀ ilé ayé ti pẹ̀jù
1: ẹjọ́. Ẹ ṣeun mọ́ mi ẹ ṣeun mọ́ màmá wa bélò láti ìlú alágbàdo ẹ̀lú ẹ káàárọ̀ ẹ̀lú ẹ káàárọ̀ sàá gbọ́ yín dáadáa sá bàbá wa kí falànù láti abẹ̀sán ṣe ṣùgbọ́n ojú òpó wọn ò jágeere ojú òpó wọn ò jágeere ẹ̀lú ẹ káàárọ̀.
4: Ẹ̀lú.
1: Ẹ káàárọ̀ sà.
4: Ẹ káàárọ̀.
1: Yes sir.
4: Kọ́mídé Lọ́lá ti kòtò.
1: Ẹ káàbọ̀ sà.
4: Mo ti wọlé tẹ́lẹ̀ nítorí adùn mi ti ń bá wọlé lẹ́yìn. Akọ́kọ́ bàbá tó béèrè béèrè pé kí ni Tinubu ṣe. Èmi ń sọ lóṣèlú ẹ mọ bí mo ṣe máa àtàkì wọn ẹ mọ dáadáa. Ó bá wa mójútó ètò ààbò yìí. Òun jẹ́ ká mọ̀ wípé òun ò ń ṣe àdúnàdúrà pẹ̀lú àwọn ọ̀daràn. A dẹ̀ rí wípé ó ń gbé ìgbésẹ̀. A rí pé ó ń gbé ìgbésẹ̀ ojú wa rí ojú wa ò fọ́ àwọn ohun tó lóṣèlú kò tí kò kà wá pẹ̀lú ààbò tí pé bóyá kó wọlé kó má wọlé kò kà wá. Ó ṣe ti ètò ààbò yìí gbogbo wa la rí. Gbogbo wa la rí kọ́lọ́ ọlọ́run á dẹ̀ fún ṣe sí dáadáa òun dẹ̀ kọ́ ló dá ìsíkọ́rìtì sílẹ̀ kò lè gbébọn fúnra ẹ̀. àwọn aáyan tó ń ṣe yìí náà ni tó ló máa ṣe lákòótọ́ Dangote kì í ṣọ̀tà wa àwọn tá a dìbò fún lọ́tà wa bí Dangote bá fẹ́ já sọ́rọ̀ náà tó bá jẹ́ private kìíní tó bá ti àfúfẹ́ fún máa ṣe lọ. owó se si joba ni ko ma ku we si o ma fori sopo ni to ra won to ma ko won yen ni pe dan go to njo ta wa won pa di bubu lo ta wa oloko wo lo ko so ko wo kari no gba o ma je private no ba ma o wa njo ta wa won ta di bubu lo ta wa ikoto
1: e seun sa komedola e je mu ipe kan ke fi ka se nle la ro ele ka ro
4: ah e ka ro e ro
1: e ba wa se pa pa pa
4: I'm not going to be able to do it. Oji, eto wa ni le tepo lo ni landlord le. O le ba ke ba je na. Oji, and then carry yen do be, carry ti use law with some way yen. Oji, bo ti ni mo ko wa go go, ti to go no no wa na lu. Let me know ko da para wa, ki lo de. Lo ba.
1: Abiri lo.
4: O do mi de so to wa na ko na, o wa ko na.
1: E je ma lo la, e je ma lo. O ni ge o je ran pele ru, o ma ngbo mo yan. Papa julo awon eran ti won din gbe dada bi iroyin bayi ta man ka ni le se jora ni fe sugbon ofon fo je e jama lo laaro adupe adupe pe okun lo gbo eyin ojogbon baba ni mama te ti ba wa da si otunmu iroyin ta ro to ni ere gbogbo o tu di ago kan lagbare ledumare nibi ta ti pade lori eto bo se nlo e ago kan sa ago meji e ja pade e pade mc rawola ago kan sa ago meji owo pataki lowo adekoya adedamu ademola adeyemi abdul Man, I do wa nearly a good nanny. I bad ye precious, or no wa pelu wa e con lavi, e con la buluati fe, a jo wan ya good nanny, ati akin one day aliati. Taiwo, koribat, no wa pelu wa la right, titi, or latte to go to no way ruin. Nanny me, you do a bimilika, the buy of ins of wa we pay. I'm off by day, if I did kapa de si dada, on lap by do. Ile oni le wa onu ni na wa porogodo aye oni lu fun wa jo lagba olorun ba mi edumare titi osan mo yo olorun ba mi science e ka ro

0: àtijọ́ mọ̀ wípé bá a ṣe kọ ìrìn àjò àwọn kan ni bẹ́ẹ̀ la ṣe kọ́ báwo a kọ́ bẹ́ẹ̀ pé àwọn nǹkan táwọn kan ti lò tó ti gbayì sẹ́yìn tọdún ti gorí ọdún tọjọ́ ti gorí ọjọ́ táwọn ẹlòmíì ti ní létẹ̀sì gbà yẹn ni ẹ̀rùn táwọn kan pè ní létẹ̀sì ń gba ohun gangan ni létẹ̀sì tiẹ̀ lónìí bá a ṣe kọ́ tàwọn nu àwọn nǹkan táwọn èèyàn ti lò lọ́pọ̀lọpọ̀ sáà kíwọ̀ ó torí tiẹ̀ lò ṣáṣọ ni ọkọ̀ ni ilé ni àwọn nǹkan mèremère agbó bàtà àsìkò tiẹ̀ ni wọ́n ń lo tiẹ̀ yẹn lóòótọ́ àwọn kan lè ti lò ó kó jẹ́ létẹ̀sì nígbà kan iye ò sọ wípé ọba mi ò kí gbàgbé rẹ lásìkò náà o àsìkò tó yẹ ọ ló dé sí ohun má kánjú àsìkò tó bá wọn lọ́rọ̀ bà mí ní máa ń bẹ̀dá fi àsìkò tiẹ̀ sí ọ̀rọ̀ wo nírú àwọn àìfẹ́ sọ táwọn gbẹ̀ngà adébóyè ò ti sọ rí ara wo nírú wa ìfẹ́ dá táwọn kọ́ lọ láwùyí ò tí ì dárí ṣùgbọ́n àsìkò ní gbogbo nǹkan sáà ni wá nínú ayé yìí ìtàn ní gbogbo wa bá ti kan tiẹ ìwọ náà ṣe dáadáa àwọn kan tún sì ń bọ̀ lẹ́yìn irú àwa ẹ̀ dáadáa àwa ẹ̀ náà bá gbó tán tẹ́nu ti ń gbọ̀n tẹ́nu ti ń gbọ̀n tọwọ́ ti ń gbọ̀n dáadáa ní ní vibes mọ́ dáadáa bá àwọn táàkàn ti ṣẹlẹ̀ làwọn èèyàn ò mọ fi yìn wá kò sẹ́ni tó wà títí ọlọ́run ọba mi nìkan lọ́ba ti ń bẹ títí láéláé bá lọ bá wọn kọjú ó lọ fọwọ́ rẹ fàṣọlọ ó lọ yí sí ẹ̀rìn mọ́ lọ́rọ̀ bà mí lọ I laugh in English sísọnù tó ń rú ẹni bí ó sọnù yóò ju tòkó lọ ọlọ́run ọba gbogbo àwa tá a retí dídé rẹ àwa tá a ní lọ́kàn pé wà á dé sínú ayé wa dé bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sí ń bẹ ogowa ò ní wọ ọkùn ìjẹ́ mọ̀ pé ọ̀pọ̀ ni ò bá ti kó sí páńpẹ́ ayé ṣùgbọ́n nípa ètò yìí nípa ọ̀rọ̀ tá a ń sọ lórí ètò yìí ló fẹ́lòmíì ní ìrètí wípé ọjọ́ ilé òun sì dà òun ò tí ì sọnù ìrètí ń bẹ fóun dáadáa torí pé ètò ikú fún ọgbọ́n wọ́n mọ̀ wípé mc ìràwọ̀ ọ̀rọ̀ ọgbọ́n ni mọ́ ń sọ wọ́n mọ̀ pé mi kì í sàsé ìdínú tẹ́mi náà fi máa ń gbé fún ẹ̀yin olólùfẹ́ wa èyí fans wọn káàkiri àgbáyé mo gbé fún yín mo tanda háì torí bí ò sẹ́yìn lẹ́yìn wa náà gé wá làwa a kàn máa wí a máa rojọ́ lásán ni ayé ìgbà kan náà ní rédíò pé a sọ̀rọ̀ má gbèsì ní bá sọ ẹyọ kan sìn ní bá sójú òpó lé àwọn èèyàn ó mọ pè ní yíò ní pé wọ́n kó wa jẹ wọ́n kó wa mọ wọ́n gbọ́ wa gan jordan fm 105.5 fm àwọn rédíò tó jẹ́ wípé àkó inú àwọn iléeṣẹ́ rédíò ẹgbẹ́ ẹrun mọ́ rédíò owó nu ẹyin kó ń bẹ̀ irọ́ ọlọ́run ọba mi ò jẹ́ kó rí bẹ̀ lápá bí ọlọ́run ọba mi bí ò bá ṣe wọ́n tó wà lẹ́yìn mi kí la bá máa wí bí kì bá ṣe wọ́n tó dúró tì mí kí la bá máa sọ arábọwọ́ ìjà lálá èmi mọ́re o ẹ̀rí olúwa gbẹ̀mílẹ́kẹ̀ ọmọ adé báyọ̀ àní mo mọ̀rẹ́ ọlọ́run yẹ̀rú ọ̀kínní ní ọlọ́fà mọ́jọ ọlálọ́mí ọmọ bíṣúdókọ fọmọ kẹrù ẹ̀ ló mọ̀ ọ́ ká ọlálọ́mí ò ẹ̀rú ló mọ ilé akájọ ọmọ lọ́ndì bàbá tó bí mi lọ́mọ. mc ìràwọ̀ sáà akẹ́wé jẹ́ pèdèpèdè mọ́ jẹ́yìn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ wọn bẹ́ẹ̀ ni sà àgbàlagbà ọmọdé tí pẹgbẹ́ bá bẹ̀ lókun èmi lẹ̀ ń ké sí tó bá jẹ́ téèyàn ni ọ̀tọ̀ ni ohun tí wọ́n mọ sọ ọ̀tọ̀ ni ohun tí wọ́n mọ rò jẹ́rí àwọn èèyàn sọ pé ká má ní lọ́wọ́ o ṣùgbọ́n wọ́n fẹ́ ká máa jẹun ṣùgbọ́n ká ṣọwọ́ máa yọ ọlẹ́jìká. ojoojúmọ́ tẹ́lòmíì rí fọ́tò wa lórí ẹ̀rọ ayélujára ni wọ́n ń ṣe ha ha ha jẹ́rí ha ha tí wọ́n ń ṣe o kì í ṣe wípé wọ́n rí iṣẹ́ ọlọ́run gbé àyànà ọlọ́run ayé wa náà fi ṣe ha o. kì í ṣe pé a ọlọ́run ṣèyanu nínú ayé ọmọ ẹ̀ àbí ẹ̀ndọ̀ bèbè náà fi ṣe ha o.
1: alleluya lórí ìtawà níbí ìbànú jẹ́ sá lórí ọ̀tá tiwa.
0: àti wọ́n ṣe ni wípé bá a ṣe ń lé ọmọ yìí tó kí ló dé mc ràwọ̀ ṣó ń gbọ́ mi.
1: tí bàbá fi fún wa látọ̀rọ̀.
0: àlíyá ti ṣó ń gbọ́ mi.
1: alleluya.
0: ọmọlára ṣó ń gbọ́ mi. wọ́n ní a ṣe ń lọ ọmọ ètò ń lọ sókè sí ni. ó ṣe ní ń bọ́ lọ́wọ́ àwọn ń bọ́ mọ́ wọn lọ́wọ́. wọ́n wàá kàn sáwọn tí máa ń bá wọn yẹ̀ wò. ẹ̀sà ẹ̀sìmà ẹ bá a tún kọ̀ǹsọ́ọ̀tì ẹ o. àmọ́ bọ́mọ̀ ń ṣe ń gbé gbà àmọ́ nǹkan tó ń ṣe àmọ́ tó ń bẹ lẹ́yìn rẹ o. wọ́n sì ti gbàgbé wípé ẹni tọ́lọ́rọ̀ bàbí bá dúró tì. onítàn ó dàbí òkè sí ònìní tí a lè ṣídìí rẹ̀. wọ́n ti gbàgbé wípé omi òkun ni ẹ̀rí olúwa gbé mi lékè. omi tí ò lè gbẹ lámilámi wọn kàn ń gbìyànjú àti ńlá díẹ̀díẹ̀ ni kò lè lágbẹ̀. ọlọ́run ọba wá yọ sùtètè sáwọn níbi ó fi wọ́n pa méjì. àní òkè téńté ni mo gùn ìyẹ̀rù ọ̀kín. òkè téńté ni mo gùn yá àgbàlagbà ọmọdé ọmọ yìí olóúnjẹ nílùú ìbàdàn. ẹ sọ fún wọn pé mo jìyà kí n tó.

nje mo pe ko si eni ti ma nda lohun ko si eni ti o wu ti o je pe ko hun ki won gbe sori esin ki o so pako sugbọn gbogbo ere to n sayi sa brother mi ọjọ ti won ba fi atubo tan ere to n sa han wa sare aye mo ni won be ni wa sare aye mo ni won awọn gbe ko si kankan na aye bí èèyàn bá ṣe lé agbára tó láyé ni yóò ṣe jìyà tó nínú ayé yìí tó o bá jó ń jẹ èèyàn mẹ́wàá ó ṣùgbọ́n èèyàn ọgọ́rùn-ún tó o jó ń jẹ èèyàn mẹ́wàá igá èèyàn ọgọ́rùn-ún lóṣù èmi mọ̀dé tó fi ń kárí bọnú bí ìjàpá oníṣẹ́ lọ́wọ́ náà ìwọ ni kó gbìyànjú láti gbájú mọ́ṣẹ́ ẹ dáadáa ọ̀nà tó o gbà lálákọ̀ọ́kọ́ tí o ń gbìyànjú míì ẹ ń bá dákẹ́ tarẹ̀ ó bá dákẹ́ mo ti rẹ́nìkan tó jẹ́ pé ó ń kọ jáàmù kọ jáàmù jáàmù gan jáàmù ẹ ni kò gbóhùn iléèwé gíga débi pé yóò páàsì jáàmù ṣùgbọ́n ń gbà tó yá lówó pé ajá ń lọ kọ́ṣẹ́ ìdíṣẹ́ ọ̀hún ló ti wá là tó ti lu ó wá padà wá lọ sílé ìwé òun ó rówó fi ṣe é àorin bàmí ké wọn jọ ti mi má rówó ṣayé má rówó fi ṣe o a sì má rówó fi ṣe é gbàtí ń bá ti pé kí tọ ọmọ ẹnikẹ́ni ò bàjẹ́ o àjọ rówó fi ṣe lágbára ọlọ ẹkú léèwọ mú kí yẹn káàbọ̀ sórí ètò bó ṣe ń lọ tó ní ọjọ́ ṣẹ́gun ìbéèrè kan ni mo mú wá fún wa lórí ètò lónìí láìwọlá àdìsá bàbá bàbá god bless you sir ó ti já sọpẹ́ náà pélé láyàdé lórí ètò bó ṣe ń lọ ẹ jẹ́ kó máa lọ skoda lápá abẹ́ọ́ ẹ má gbé kú ń bẹ́ o ẹ filẹ̀ sí jordan 105.5 fm ibi táwọn ti lè polówó ọjà yín lélẹ́yìí ó sòótọ́ fún yín ẹ ọ̀gbẹ́ mi dédé báyọ̀ ń sọ̀rọ̀ gidi báhùn náà ṣùgbọ́n ẹ̀ kankan tí bá ti sòótọ́ fún yẹn gbà bẹ́ẹ̀ ibi táwọn ti lè polówó ọjà yín rèé pàápàá lórí ètò mc rao ẹ̀yin lè jọsìn lọ́túnlọ́sì mùsùlùmí ní kìrìsìtẹ́nì ni ẹ mọ̀ kọ́ advert yín bọ̀ iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéréje kéréje ẹ máa kọ́ advert yín bọ̀ ẹ wá fi ti yín gbé tèmi lárugẹ síwájú àti síwájú sí ẹyin àjọ̀gbọ́n ayé ẹ túmọ̀ di rédíò yìí o ìbéèrè tí mo mú wá fún wa lónìí ìbéèrè kan péré náà ni tẹ́ láǹfààní láti bá mi dáhùn ẹ̀ ó dẹ̀ ń fẹ́ ìdáhùn tó dáa ọlọ́run ọba mi dá nǹkan kankan àwa èèyàn kíní ọ̀hún tọ́lọ́rọ̀ bá mi dá awá tún kíní ọ̀hún dá ọlọ́run ló dá kíní ọ̀hún o àwọn èèyàn tọ́lọ́run wá dá awá tún kíní ọ̀hún dá awá ń fi kíní yẹn gbé ọlọ́run ní gbèdéke àtún fi ń gbé ní kọ̀ǹdíṣàn ọlọ́run ló dá nǹkan ọ̀hún o àwa wá tún kíní ọ̀hún dá a tún wá fi ń gbé ọlọ́run ní kọ̀ǹdíṣàn kí ni nǹkan tí mò ń béèrè lọ́wọ́ wa lónìí ẹ já mi sí ẹgbẹ́ mi débẹ̀ kí ni nǹkan tí mò ń sọ tó lọ́n dá táwọn èèyàn tún dá ta tún fi ń gbọ́ lọ ní kọ̀ǹdíṣàn mò ń bọ̀.

0: 我阿妈有烟来有啊。
1: 嗯。
0: 你先别动。
1: OK， 好的 ，Action 嘛。Yes。I'm going to say to you, hello.
0: Hello, sir.
1: I got some.
0: Yes, I said to you, sir.
1: Yes, ma.
0: Yes, you said to me, so that's a good little girl, little girl, papa.
1: Me, baby, go on your dad. Hey, the balance fanatic with what I am. Hello. Hello.
0: I got
1: some, sir. Ẹgbẹ́ ti ń pè wá ẹ máa kúrò ní ẹ̀rọ rédíò yẹn dákun ní ó jẹ́ ká láǹfààní láti gbọ́ ohun tẹ́ fẹ́ fi bá wa dá sí ètò kò ní sí ariwo. Hello.
0: Hello ma. Hello sir.
1: Hello ma.
0: Ẹ ká sọ sọ.
1: Yes ma.
0: Òṣà ni o.
1: Òṣà irú òṣà orúkọ yín o.
0: Kabirat látàbọ̀rú.
1: Ìyá mi Kabirat.
0: Òṣà ọlọ́run ló dá òṣà ṣùgbọ́n àwọn èèyàn ti sọ òṣà di ọlọ́run wọn wọ́n ti gbé ìdájọ́ ọlọ́run wọn lọ. Òṣà ni.
1: Òṣà ni. Ó dà ẹ máa bá mi bọ̀ ya mi. Ìtọ́lẹ̀ ọ̀pọ̀ wá dẹ̀rùn-ún àfàìlà ọjọ́ bọ́jọ́ bá làálà ni ò. Hello, ẹ káàsán o.
0: Ẹ káàsán o.
1: Mr. Aruna, ẹ bá ń parí dùn yín yẹn sà. Ya ti pa? Ehe, oya, I'm going back.
0: I'm going to go to the house.
1: Okay, oda, e shun sa.

0: enu mi dede sibi ni abala igbe ka gba ipe ṣugbọn e ja mu hello
1: hello
0: hello sir ka so eyin do yin lo le
1: adebayo
0: lati abulegba
1: ohun
0: ni o da action
1: to ba da bo ku se fa ku se ko
0: ẹṣun bami ẹṣun sa ẹṣun sa ẹjẹ n ga ma lọ lori eto loni kini nkan ohun ọlọrun ọba mi da nkan eyan wa tun kini ohun da awa fi n gbe ọlọrun ni gbedeke a tun fi n gbe ni condition igba ati asiko ni igba ati asiko looto ni igba ati asiko wa lati ọdọ ọlọrun gẹgẹ bi ohun ti won fi ko wa ninu awon iwe mimo lati gba ta wa ina ti dele aye ohun ta si gbo lenu awon baba wa ni pe lati ibere pepe ni igba ti asiko ti wa amo olorun o da ago olorun o da ago omo eda lo da ago igba ti a wa da ago ton la wa fi ago n pe olorun nija nigba mi ohun na la fi sode won aro mo ma bere bere kan wi pe taleni to joko sibi kan to ni o da o ago bayi la gbudo ma jeun aro e meta la de gbudo ma jeun lojumo akoko bayi la akoko ale ago ni igba ti asiko olorun ba mi lo ni igba ti asiko awe eyan wa tun da awa gbe sona mi a pe ni ago ago yi gan la fi pe olorun nija la fi pe olorun ni condition la fi gbe olorun ni condition je te ba wo calendar ta nlo kaakiri agbaye gege bi iwadi yo to meedogun calendar toto ti ko dora won asiko ta wa nsin bi nkan bi ago meje o ku seju marun bayi awon kan sun lowo awon kan sese ji to je pe te ba wo kaakiri agbaye olorun da igba ati asiko igba ti asiko ni lawo omo ede eyan tun da tawa fi gbọlọ ni condition opolopo elomi lo je wi pe a ma so fọ lohun pe se gba ohun o ti to ni asiko mi o ye ko ti ye mi na lopolopo fi sa ere kijo kijo a tele igba to lohun da gan gan gan ititi wa la fi sa ere ita tun da la fi gbọlọ ni condition oro yen ki ṣùgbọ́n ìgbà àti àsìkò ni ìgbà àti àsìkò ni a tún pàdé lọ́jọ́ míì lágbára ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn nígbà tá a bá tún máa gbóhùn ara wa ògo pàdé ògo ni kó lè rí wàá máa lọ àwọn ọmọ mi tá a jọ ṣètò lọ́sàn-án yìí.
2: orúkọ tèmi ni ọmọlára ọ̀kọ́láhùn.
3: Orúkọ tèmi ni Akinwande Aliya.
0: Ṣojú tún tiẹ̀ láti sọ̀rọ̀ ni Aliya ti lágbára báyìí torí ọlọ́run ojú tún tiẹ̀ kò séèyàn ọdún lé agbára pẹ̀lú wa ilé làwọn ara lé wa tó adúpẹ́ pé kúrọ́wọ́ Razak Adéjàre tó mú jọ̀rọ̀ fún wa Peter Ọmọláníyí náà wà pẹ̀lú wa Von Mike ló máa gba ètò lẹ́yìn tí n bá ṣe gaya títí ọjọ́ mi láti láǹfààní láti pàdé lórí ètò yìí ẹ̀rí olúwàgbé mi lékè àdúrà orúkọ tèmi nọ́mbà mi rè fún ìpolówó ọjà 0912411956 ó wà lórí whatsapp náà gbogbo platform pàtẹ́pátá tí èèyàn ti ń tẹ̀lé èèyàn mc ìràwọlé máa tẹ̀ síbẹ̀ ó máa gbé wá títí ọ̀la tátù pàdé lórí ọ̀tún ìròyìn mo yọ ọ́ ọlọ́run ọba mi sáyẹnsì ẹ̀ka sàn án ò ní ó sàn wá sí i.

0: Iná sì ni ahọ́.
1: Ayé ẹ̀ṣẹ̀ sì ni.
0: Ní àárín àwọn ẹ̀yà ara wa. Ní àwọn tí ń ba gbogbo ara tí ó ti nọ́bọ̀ jẹ́.
1: Àwọn tí ń ba gbogbo ara jẹ́. Ló ti ń ti nọ́bọ̀ ayé wa. Ọ̀run àpáàdì sì ń ti nọ́bọ̀ òun náà. Fa 6 kí ló sọ?
0: Fa 7 sir.
1: Yes.
0: Nítorí olúkúlùkù ẹ̀dá ẹranko.
1: Ẹ̀dá ẹranko.
0: Àti ti ẹyẹ. Àti ti ejò.
1: Ejò, yes.
0: Àti ti ohun ti ń bẹ ní òkun.
1: Ẹ mọ̀ tún mẹ́ni, ẹja inú omi ṣe ń sìn. Ejò, wọ́n ń nà sí ẹ̀, wọ́n ń sìn wọ́n. So
2: with the boys for Uncle Bino. Your favorite tunes are.
1: O le mọ bó ṣe máa control ejò. Tó bá ń sìn aláwọ̀ èèyàn òyìnbó. Now, adẹ̀ nílé ilẹ̀ Yorùbá àwọn tó ń sin ejò náà. So a rí àwọn tó ń sin òkété. Even kíni wú tẹ bá dé sùn.
2: Just a click away. Jordan FM. Listen now and turn off.
1: Ẹ máa bá wọn. Wọ́n sìn wọn àwọn tó.
3: Social media. Facebook Jordan 105.5.
1: Fún olóúnjẹ fún olóúnjẹ.
4: Yes sir.
1: Yes.
0: Lójú. Owó ẹ̀dá ènìyàn wa.
1: Tú gbogbo àwọn ẹranko pátá yẹ. Ṣùgbọ́n.
0: Ẹnikẹ́ni kò lè tù.
1: Ní ẹnikẹ́ni ò lè tù lójú o. Ohun búburú ni yẹ́s.
0: Aláìgbọràn ni.
1: Aláìgbọràn ni.
0: Ó kún fún oró ikú.
1: Ó kún fún oró ikú tí pani yẹ́s.
0: Òun ni àwa fi yin Olúwa.
1: Ahọ́n yẹn la fi yin Olúwa o.
0: Àti bàbá.
1: Ọlọ́run bàbá.
0: Òun ni a fi ń bú ènìyàn.
1: Òun ni a fi ń ṣe kíni.
0: Ni a fi ń bú ènìyàn.
1: Yẹ́s ẹ̀ kà síwájú.
0: Ti a dá ní àwòrán Ọlọ́run.
1: Ó tán. Ahọ́n yẹn kan náà lọ máa fi yin Ọlọ́run ṣọ́ọ̀ṣì. Tá a bá máa délé láàbí bẹ̀rẹ̀ sí ṣe pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ. Àwọn èèyàn náà lọkọ máa fi ṣe pè ní ìyàwó máa fi ṣe pè fọmọ. Lẹ́yìn tí ẹ ṣe kú ṣọ́ọ̀ṣì tán. Ẹ dẹ̀ máa jó àjò fẹ́ kú. Ẹ máa ra mọ́lẹ̀ níwájú pẹpẹ. Tẹ́ ẹ bá wá délé. Àwọn tẹ fi yan Ọlọ́run yẹn ti gbàgbé. Ẹ bẹ̀rẹ̀ sí tún fi ṣe pè. Yes.
0: Láti ẹnu kan náà ni iyì àti èébú.
1: Aha, láti ẹnu kan náà ni iyì ti ń jáde lè búdẹ̀ tún jáde. Yes.
0: Ẹ̀yin ará mi
1: kò yẹ kó ṣe
0: kí. Kò yẹ kó rí bẹ́ẹ̀.
1: Nǹkan wọ̀nyí ò yẹ orí bẹ́ẹ̀. Yes.
0: Orísun a máa sun omi tútù.
1: Yẹ́ orísun kan máa sun tútù bí.
0: Àti omi ro jáde.
1: Omi ro omi gbóná ló ń jẹ́ bẹ́ẹ̀. So orísun kan máa sun tútù. Kò sí nígbà tá a bá fi ẹnu yan Ọlọ́run tán tá a tún fi ṣé pè fún yàn. Yes.
0: Láti ojúsùn kan náà wá bí.
1: Yes.
0: Ẹ̀yin ará mi. Igi ọ̀pọ̀tọ́ ha lè so èso olífì bí.
1: Láyé.
0: Tàbí àjàrà lè so èso ọ̀pọ̀tọ́.
1: Ìgbé ayé rẹ iṣẹ́ rẹ èso ahọ́n rẹ ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Tó o bá jí ohun tí yóò jẹ́ kórílẹ̀-èdè yìí dá kótóró. Òun náà ni pé a gbàdúrà fúrí. Kò sẹ́ni tó jí tó ní. Bí Amẹ́ríkà bá jí á ní God bless America. Bí Nàìjíríà bá jí èpè níròyìn. Olórí wo lẹ rò pé lágbára láti dá ṣe. Láì ṣe pé a fi ahọ́n ràn lọ́wọ́. Tẹ́lẹ̀ ìbá gun wọlé. Kò lè ṣe é ṣe, kò lè mọ́ ṣe. Ẹ wá ní kó mọ̀ ṣe. So gbogbo nǹkan ìyá ti fi àwọn ba orílẹ̀-èdè jẹ́. Àfi àwọn ba yí àwọn ìjọba jẹ́. Àfi àwọn ba yí ara wa náà jẹ́. Kò sọ máa gbọ́ tí ọ̀la Nàìjíríà bá máa dá àti orílẹ̀ àti ìjọ Ọlọ́run okùn lọ́wọ́ ahọ́n. You are the product of your tongue. Máa gbọ́ ọ̀ lè rẹ tó jí láàárọ̀ tó súre fún ayé ara ẹ̀. Ẹ sà nígbà tó bá pẹ́ tó bá yá ìrẹ́ máa fọhùn. Ẹni bá sì ṣe pé náà máa fọhùn. Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Sáré wá gbọ́ àṣírí méjì péré yìí. Jẹ́ kí n sọ àṣírí méjì ńlá kan fún ẹ nípa ahọ́n. Ìgbèkùn ni ahọ́n, ìtúsílẹ̀ sì ni ahọ́n. Méjì, iṣẹ́ méjì ni ahọ́n ṣe. Àwọn ọmọ adé èèyàn ní ìgbèkùn, ahọ́n a sì máa sún yàn sílẹ̀. Ó wá kun àṣírí kan ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ọ̀sẹ̀ yìí náà tiẹ̀ ní lọ́jọ́ Sátọ̀dé. Ó kun àṣírí kan. Ṣùgbọ́n àṣírí tó kù yẹn, máa tún fún yín. Máa wá pín ìwàásù ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí. Àbí ọjọ́ Sátọ̀dé yìí máa pín sí ìpele méjì. Ṣùgbọ́n bá mi jẹ́ ká wá sí Blue Roof ní ọjọ́ Thursday. Ká wá pàdé Jésù Olùgbàlà kẹ́ẹ̀dẹ̀ wá ní ọ̀la ní pòórá kẹwàá ohun tí Olúwa máa ṣe. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ sì kù nínú àpótí wo máa sọ jáde. Ṣùgbọ́n ṣọ́ra fún ahọ́n. Ṣọ́ra fún ahọ́n ní lílò. Jí láàárọ̀ kó sọ̀rọ̀ ire sínú ayé rẹ. Ohun tí onígbèsè wa bẹ́ẹ̀ sọ pé màá sì sanwó yín. Mo ṣì máa ní ẹni tú àti.
3: FFM Twitter Jordan 105FM Instagram Jordan 105FM Lagos. Listen on.
1: Àníṣẹ́kùn ebi ló ń pẹ́ sọ pé ọ̀la mi ṣì máa dára. Tí ọmọ ẹ ń pẹ́ lẹ́kàn jáde inú ẹ máa dùn àárẹ̀ rìn jáde. Wàhálà ànúgbà. Àwọn tu ọ. Ẹ máa wí tẹ̀lé mi gbogbo àwọn tó ń pọ̀ mi láàárọ̀ yìí àbí lálẹ́ òní. Ahọ́n mi o.
0: Gba
1: ìtúsílẹ̀.
0: Gba ìtúsílẹ̀.
1: Nínú ìgbèkùn.

0: ya ah awon case kan be to le ni awon to je pe awon obi won ti so yin ti mo ri e elomi ti sunkun sunkun sunkun sunkun o ta ti gbowo le awon mo wi pe o ru ni gba ki ogun awon mo yin lo sugbon Jesu Oluwa ele to mo yi pe ati seda pada o yo were o si pa gbogbo ile ogun ninu aye awon niye enikan ni gbo mi lowo lowo bayi gbogbo ile ogun to du ninu aye awon re eje Jesu ko pa mo pa se ni mi o daba won ka ri ba saida o Oluwa ni o gbogbo ile ogun to du ninu aye awon re ni oruko Jesu eje Jesu pa eje Jesu pa eje Jesu pa ile ogun ile baba ile ogun ile ya inu ogun latodo re inu ogun lati bi ki bi kuda awon inu ogun lati church to nfi aye awon mo re lakalaka ni oruko Jesu ile yen je Jesu ko pa on fa oro ti mo ba aye omo je ti mo darin aju aye awon mo ru ti mo so awon mo di eru laarin awon elegbe won ti won ti ta sinu aye awon mo re oruko Jesu ofa na jona mo pa ni ase gbogbo ofa adarin aju eni duro ofa pa ni ogo ati irawo eni ti won ti ro sinu aye awon mo re ni oruko Jesu ofa na jona ofa na jona irugbe wo lo sise irugbe wo lo operate owo wo lo sise mo je mu wo lo sise agbara wo lo sise lo di taku iserere ati aluyu awon mo re mo pase oruko Jesu ime dun ime dun ime dun ime dun gbogbo eni doko lori apere awon aje apere babalawo apere adanse eni doko lori awo oni to tan abela lodi lori aye awon omo re oruko Jesu ida Oluwa ko ni won danu ida Oluwa ko ni won danu gbogbo bi ti o ti fowo kowo gbogbo bi o ti fi moso kan lati mo yu aye awon omo re lenu oruko Jesu ara ile dun ara ile dun ara ile dun gbogbo eni so pe won so awon omo re didakuda gbogbo eni damo jemu lati fomo re paoleku gbogbo eni damo jemu lati somo re bi ariposi ati arisu ekun ibikibi ti eni na wa loruko Jesu ida ibinu olorun ko konu ki gbogbo owo gbogbo irugbe gbogbo mejemu gbogbo ofa to ti wonu aye awon omo re to je kan mo se lodi ti o fun olayo loruko Jesu ko ma jona da inu dun abi amo to n gbo mi mo so tele loruko Jesu o to damu lori omo mo o to ri ipanju lori omo mo o to ri wahala lori omo mo o to sunkun lori omo mo gbogbo emi ajeje inu aye awon omo re ko jona Jesu Oluwa wa ami Yoruba kii ni eni to ba ya si ile won nigba ti odun ba ran igbagbo Yoruba ni pe eni to ribi to le ya si to dun ro to de n kori boju won ma gbagbo pe eni yen o pe bi igba tan ba leyin fi be lopolo lori Olorun ni ya wa ni were be ni Olorun funra lare o ma gbe awon ori ofe kan kale lati yi igbe aye awon omo pada lati be won lu lati mo wa agbara sinu aye won o ni ipade to n lo lowo yi Oluwa so fun mi ninu osu kerin odun yi o ni ranse mi o ni ipade to n bo ni September akori to ma fun ni aforugbe so fun awon eyan ki won fati so fun awon eyan ki won gbe lati igba yen ni mo ti mu akori yen lowo se mo pe ko pe ta pari first edition Olorun ti ba mi soro pe e gbadua lori aforugbe emi Olorun mo fe bi aye awon omo wo mo si fe ja gbogbo ede ati owo to sise lodi ninu aye awon omo momo laaro la ipade yen ma pe meta lola iwo na dide biyanju bi abiamu wa gbadua fun omo re itan aye wo yo si yi pada Olorun yo si fi anu be won wo ohun ti mo fe fi gbadua fun loni o na ni wi pe Oluwa fi ogun ati ola re te awon omo mi lohun ogun wa ola wa oto ni ogun oto ni ola eyan le loruko ko je irawo sugbon ko mo lowo e mo binu oro ti mo fe so yin opolopo awon osere ori itage ti a n gbo oruko won loni won o lowo lowo sugbon won ni oruko sugbon a wa fe bere ogun a fe bere okiki a wa fe bere ola fun awon omo wa let me tell something ami ti eyan mo je lara omo to ba ni okiki ni pe aye omo mo yan sewari omo to ba ni ola to ba ni oro o n lomo to le se fun ya ati baba eje opo wa la n gbe ni miran ti ba se n gbo mi elomi at age of 80 years won si rent ti ile fun gbe ni tori pe awon omo re o lowo ti won le fi kole fun elomi o de ti to wa lojo ori elomi ti won 50 elomi 45 Olorun ti ran awon omo e lowo won ti kole alarabara fun lai se yahu lai rin lona okuku aamu ti fun ninu aye awon omo re momo iwo naa bere fun ogun bere fun ola ninu aye awon omo re Olorun lo mo n fun oyan to ba de ti yonde fun won ko si agbara kankan ko si majemu kankan to le dawo duro oju ale re adun ona ala loju ale re okan ya bale o ni fi oju ale mo sofo okiri mama mama eyin baba baba te ti dagba ori ofe si wa fun lati bo olorun soro bere fun ogo inu aye awon mo ni eja gbon ti iwe psalm ori kejo ese ikarun si kefa eja gbon to so yes
1: iwo sa da le onirele di
0: iwo da ni onirele di ejo olorun lo
1: iwo si ti fi ogo
0: iwo si ti fi ogo
1: ati olade ile
0: ati gbogbo abi ame so pe oluwa fi ogo ati olade awon omo mi lade mo so mo so mo so mo so mo so fi okiki fun awon omo mi fi ola fun won fi oro fun won je ki awon omo mi ni ola je ki awon omo mi ni oro fi awon omo mi si aye pataki mo fi oju owo pa awon omo mi mo fi ya owo je won mo kan so mo bo yes
1: iwo si mu joba ise owo
0: oluwa je ki awon omo mi o joba nibi ti mo ti lagun nibi ti mo ti se lala nibi ti mo ti sogun nibi won ti yeye mi nibi won ti bere ko lorun mi da oluwa je kan mo mi o joba mo kan so mo bo yes
1: iwo si ti fi ohun gbogbo si abe ese
0: olorun fi ohun rere gbogbo si abe atelese awon omo mi mo je won seru owo mo je won lagun ki won to se rere mo je won lagun kan to ni ola mo je won lagun kan to ni oro mama wa gbadura yi e pe oruko jesu le kan adu ogo atola mo pe olorun fi de awon omo mi lo wa ni oluwa wa mo bo olorun so oluwa so ri gbogbo ìrìn àjò mi ọlọ́run sórí gbogbo ìyà tí mo jẹ ọlọ́run sórí ìfaradà mi nítorí àwọn ọmọ òtún gbọdọ jẹyà yìí ogun òtún gbọdọ jà wọn adínilọwọ gbọdọ dín wọn lọwọ adánidúró gbọdọ dá wọn dúró wàá mọ ní olúwa adé ògo adé ọlá adé ọrọ lórúkọ jésù mo gbà fún àwọn ọmọ mi mo gbà fún wọn mo gbà fún wọn mo gbà fún wọn mo gbà fún wọn lórúkọ jésù adé ògo adé ọlá adé ọrọ lórúkọ jésù ẹ yọ̀ǹde fún ọmọ mi ẹ yọ̀ǹde fún ọmọ mi ẹ pé orúkọ jésù lẹ́ẹ̀kan ìfàmì oyàn tó ní ọlá àti ọrọ̀ láyé wàá pariwo olúwa dá ní àwọn ọmọ mi lórí mo jẹ ọmọ mi ó jìyà mo jẹ ọmọ mi ó sọ́fà mo jẹ kó gbowó tó jà wọn mo jẹ ọmọ mi ó dakun ìfàmì oyàn ọlá ìfàmì oyàn ọrọ̀ olúwa dá ní àwọn ọmọ mi lórí olúwa dá ní wọn lórí olúwa dá ní wọn lórí olúwa dá ní wọn lórí olúwa dá ní wọn lórí olúwa dá ní wọn lórí olúwa dá ní wọn lórí olúwa dá ní wọn lórí ìfàmì oyàn ọlá ìfàmì oyàn ọrọ̀ lórúkọ jésù ẹ dá ní àwọn ọmọ mi lórí olúwa dá ní wọn lórí olúwa dá ní wọn lórí olúwa dá ní wọn lórí wàá mọ gbàdúrà yìí olúwa ìfàmì oyàn tó fi yan Saul tó dọba ọyàn Dáfídì dọba olúwa yan àwọn ọmọ mi láti jẹ ọba olúwa lórúkọ jésù fi òróró méjèmú rẹ fi yan àwọn ọmọ mi láti jẹ ọba fi yan wọn láti jẹ ènìyàn ńlá fi yan wọn láti ṣe rere láyé fi yan wọn láti tayọ láyé wàá mọ gbàdúrà olúwa sọ àwọn ọmọ mi di ọlọ́rọ̀ olúwa sọ àwọn ọmọ mi di ọlọ́lá olúwa sọ àwọn ọmọ mi di olókìkí lórúkọ jésù àṣẹ tí mo ń gbẹ̀yánù lára àyà àṣẹ tí mo ń gbẹ̀yánù lára bàbá ọyá yọ̀ǹde fún ọmọ mi yọ̀ǹde fún ọmọ mi àṣẹ tí ó gbẹ̀yà mi nù ọ̀rọ̀ tí ó gbẹ̀yà mi nù ìbùkún tí ó gbẹ̀yà mi nù ogun tí ó gbẹ̀yà mi nù ẹ yọ̀ǹde fún ọmọ mi olúwa yọ̀ǹde yọ̀ǹde yọ̀ǹde yọ̀ǹde yọ̀ǹde yọ̀ǹde jésù olúwa wa mo jẹ̀mú ìpè ni mo fi gbàdúrà fún ọ ogun tí ó gbẹ̀yà rẹ nù ogun tí ó gbẹ̀ iṣẹ́ rẹ nù ogun tí ó mú ọ kúrò ní ìràkọrò àánú tí ó mú ọ kúrò nínú ìpọ́njú lórúkọ jésù ayọ̀ǹde fún ọmọ rẹ olúwa yọ̀ǹde fún olúwa yọ̀ǹde fún àwọn ọmọ rẹ gba ògo titun àwọn ọmọ rẹ gba ògo titun àwọn ọmọ rẹ gba ògo titun ayé wọn gba ògo titun ayé wọn gba ògo titun àṣẹ àlùyọ àṣẹ láti ṣàṣeyọrí lórúkọ jésù ọmọ rẹ gbà ọmọ rẹ gbà ọmọ rẹ gbà ọmọ rẹ gbà ọmọ rẹ gbà ohun olúwa rẹ o ògo ọmọ rẹ yóò yọ lórúkọ jésù ògo àwọn ọmọ rẹ yóò yọ lórúkọ jésù ògo àwọn ọmọ rẹ yóò yọ lórúkọ jésù ìran àwọn ọmọ rẹ yóò ṣẹ lórúkọ jésù gbogbo ọmọ tó bí ni mo gbàdúrà fún ọwọ́ tó fẹ́ gbá wọn wọlé kí ọwọ́ náà jóná ègún tó fẹ́ dí wọn lọ́wọ́ ègún náà jóná adé ògo adé ọlá adé ọrọ̀ agbélé àwọn ọmọ rẹ lórí lónìí mo pàṣẹ gbogbo ọmọ tó bí yóò ṣe rere lónìí mo pàṣẹ lórúkọ jésù gbogbo àwọn ọmọ rẹ ni yóò gòkè gbogbo wọn ni yóò tayọ látorí àkọ́bí lórí àdúgbò yìí ọfà adánidúró ni jà wọn ìran wọn ṣẹ jésù olúwa wa àmì.
2: Mo ń pe gbogbo ẹ̀yin abiyamọ sínú ìpàdé àdúrà alábiyamọ ti second edition ti ọdún yìí eléyìí tí ó wáyé ní oṣù September tí a wà ní on the 21st ni àdúrà náà yóò bẹ̀rẹ̀. Àkórí àdúrà náà ni afúrúgbìn. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin abiyamọ láti orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà àti gbogbo àgbáyé níbi tí ẹ bá ti ní oore ọ̀fẹ́ láti farahàn nínú ìpàdé àdúrà yìí. Ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ni Ọlọ́run ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ogun nínú ayé àwọn ọmọ nípasẹ̀ àdúrà yìí. Mo fẹ́ kí ẹ̀yin abiyamọ kẹ́ darapọ̀ mọ́ wa níbi tí ogunlógún àwọn abiamọ yo ti wa ninu ipade adura e lati ma fi adura jagun fun aye awon omo won e wa fi adura furugun on gbogbo te ba fe sinu aye awon omo yin ko si on kon ti e bere ninu adura yi ti olorun oni fi ase si on kon yohu ti o le ma dojuko lori aye awon omo re ma gbo pelu igbagbo re be ni gbogbo gun na yo si se nitori pe olorun to fi na dawon adura o wa lori oke ma bo pelu igbagbo re tun mu awon abiamọ mi lowo lati darapo mu wa ninu adura yi mo gba ladura loruko jesu bi o tin gbaradi lati faran ninu ipade adura yi loruko baba omo ati emi mimo gbogbo ogun adini lowo adeni lona ti je ki eniyan le pada faran mu loruko jesu na ko jogun ninu loju ona yin bi e ba tin de gbogbo nkan te ba ti fi enu yin so tabi bebe fun aye awon omo yin be ni ase yo ma gun loruko jesu gbogbo abi omo to ngbo mi o ni sase danu lori awon omo re be lori o jesu oluwa wa amin
0: ola ni wednesday adura ta ngba lowo e ma pe meta lola mama ara re balẹ po mo bo nu adura laarin ago mejo so ago mejila awon kan wa nti o ti won wa latona jiji eyan wa latondo lati abeputa eyan wa lati ibadan lati ilorin won wa gbadura kini won na nse mo bo wa gbadura fa won mo re kogo won yo ki ran won se laarin ago mejo aro sa ago mejila mo se de church re o locate abuli egba tabi fagba bi okada olaniyi last bus stop adetola road church baba adefisoye to wa ni waju olu olaniyi last bus stop to ba ti de abuli egba tabi fagba adetola road church baba adefisoye to wa ni waju olu e gbo gbogbo en te wa ni ogun state elegbamadia ijaye power line kola alakoko wole e gbe okada adetola road church baba adefisoye to wa ni waju olu olorun duro de ola arola lati yi pin awon omo re pada won o si ni seru loruko jesu ibi aye o ni bi awon omo re ogun ni ra won duro mo gba do akoko yin sa akoko ta n receive call mi o ni tan sugbon iwo to wa lori whatsapp safe number yin send the prayer request si wa lori aye awon omo re a gbadura le lori ise iyanu sele iwo na safe number yin leyin ipade o le lori ofe ati pe oro ase o jade si aye re o si ni ju number na ni eleyi 08085 60 97 02 gbogbo oro te ba fe ba wa so e ma so ninu whatsapp gbogbo adura te ba fe ka gba fun e ma send e ni whatsapp mo gbadura fun loruko jesu won ni gboku ologun omo ka omo le loruko jesu eni ba binu omo re ile ugbe mi eni ba duro bi adini lowo ni waju awon omo re ile ugbe mi o gbo mi lono loruko jesu owo kan be te npe ni owo agbeniga owo agbeni soke ogbo nu aye awon omo re ire won se ogun won yo anu be won wo iserere yo wonu won aye won pa olerin jesu oluwa wa amen Abiamọ prophetic prayer conference ipade adura fun gbogbo abiamọ to se tan lati dojo adura ko gbo oro gbogbo gbe lori omo won ikeji ru re lodun 2026 akori afurugbe bisoa lala re lori omo komo le je eyan ko le ni lari irugbe ni o to ba ti tasiko lati je won omo iko ni pa o omo to n tori re se lala pelu oni dagbere faye lojiji ko won le so ara re ati omo re dina ko se mu ko se fo ko fa won ika eniyan oluwa se n ko si ipade adura yi ojo meje lojo adura yo fi ma ro bere lati monday september 21 to sunday september 27 2026 ago Uro ladura yo ma bere lojojumo wa pade wole akomoleyin folohun so ti gbogbo eyan mo si baba ilere ase ati olugbalejo baba adura prophet Michael Adefisoye orin emi latenu Kemi Rehoboth atawon akorin jo alabiamo prophetic prayer conference 2026 ikeji iru re ma waye ni Christ Apostolic Church anointing with fire prayer ministry Abraham Ezomo Street off Ade Road Adetola bus stop Lagos olugbalejo prophet Michael and lady evangelist Olugunmi Adefisoye telephone 003-462-8479 at 002-203-538 iwo to ofo mi je furugbin lori omo lo fa yo ka loruko jesu

0: 5.5.
1: Station with a voice for entrepreneurs. Lua.
2: Mo fe lo sun. Mama gento duoro denu ikuo baba
3: ogun to pa opopo wa ja ki si ogun imadu agba ogun ti a o mo bi ti o tin wa olomba wa ja opopo wa ki so pa le gbadura a kan mo bi ta fe dori adura wa ko ohun ni ogun to nja wa ogun to nja wa ki se wipe imadu agba ni koko ki se wipe toro le gbawe ki se toro ko le woju olorun sugbon o mo bi to fe doju adura ko olori ogun ta nja niye be ni sa bi mo so fun mo so fun bo gba mi gbo o to se opolopo wa niye opolopo wa mo pe adura da opolopo wa mo pe dan wa lori adura opolopo wa mo pe awe ni tumo opolopo wa mo we pe o ye ko mura si adura gan sugbon ko mo bi to fe dori adura ko se lori oro suno owo eni se lori oro igbeyawo eni se lori awon omo ni se lori ogun aye ni ogun alakala ni ma fe doju adura ko ni ibo ni ma ti e doju adura ko ni gbogbo bi ti mo ba wo gbogbo igbe lo dabi pe aye wa ni di oro mi bo ba gbadura ha dabi pe ko madura gba ba ti se kan o ni mi ise yo igbirin ote o loro go lodo elomi bo ba je wi pe opolopo wa mo bi ta ma doju adura ko abati gbagba yori adura latojo yi ai mo bi ta fe dori adura ko ye o lo je ka ma gbadura to dabi padura ki gba adura n gba o boda adura n gba o kan je wi pe adura ni mimo gba ni eni olorun ba fun ni mimo gbadura eni yen lo mo n gbadura adura mami mi sa ki se pe gbogbo awon woli to n gbo ye abi igbese kan ni ko gbe ye ki se gbogbo e to ko ni osise opolopo won ni o je iro o wa sincere o kan je wi pe ogun to n ja o ko lo si bi ona kan ta introduce ye si ye ni ba ni sa opolopo lo ti gbawe tori ogun idile opolopo o demo pe ki so ogun idile lo n se o ba ni ohun ti mo gba ladura niye e gbo igba ti mo bere ise oluwa church ti mo ti bere ise oluwa ani prayer ṣùgbọ́n pé àwọ̀rí ọwa ó dìgbà tí ogún bá dé ẹni tó wà lọ́sítòtò ẹni tó ń kú lọ ẹni tó ní accident ó la máa ń gbàdúrà fún ọdọ́ kan mo wá bèrè lọ́wọ́ ọlọ́run olúwa ṣó ò kì í dáhùn àdúrà ni ṣó ò kì í fi wọ̀n kó tó dé ni ó fi jẹ́ pé ó ti máa ṣẹlẹ̀ tán ká tó máa sáré olúwa wípé mo máa ń tú àṣírí mo dẹ̀ máa ń fi wọ̀n kógun ó tó dé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ò lè san ìdíyelé ohun tó fà á tẹ́nìyàn fi ń rí ohun tó ń bọ̀ wá ṣẹlẹ̀ ẹgbọ́ ní ọdún yẹn náà ni mo gbọ́ ìtàn bàbá wa kan nínú olúwa nínú ìjọ apostoli kristi bàbá ẹyẹ wọ́n ń gbàdúrà wọ́n wá wà lórí òkè wọ́n ní àwọn wá wá owó àwọn wá lọ ra tẹlifíṣàn àwọn wá gbé tẹlifíṣàn sílé ó ní àwọn wá jókòó àwọn wá gun tẹlifíṣàn ó ní bẹ́ẹ̀ ni olúwa tọ̀ wá pé alágbájá kí ló fẹ́ máa fi tẹlifíṣàn ṣe ó ní bàbá mi èmi náà fẹ́ máa wo ohun tó ń lọ ni ọlọ́run wá béè lọ́wọ́ pé ṣé ohun tó ń lọ ló fẹ́ máa rí ni àbí ohun tó ń bọ̀ bàbá sọ wípé ibi tí àwọn gbé tẹlifíṣàn yẹn sí láti ọdún yẹn ibẹ̀ ló wà títí tí bàbá yẹn fi wọlé sùn ohun tó ń lọ tàbí ohun tó ń bọ̀ ibi tẹ́mi náà ti bẹ̀rẹ̀ àdúrà nìyẹn ohun tó ń lọ lọ́pọ̀lọpọ̀ ń gbàdúrà sí ọfà ti ba ẹlòmíì kó tó bẹ̀rẹ̀ sí ń gbàdúrà ayé ti dàrú mẹ́lòmíì lọ́wọ́ kó tó yàgò àdúrà nǹkan ti bàjẹ́ kọjá àlà kó tó yàgò àdúrà ìfà ogun tó ti wọ ọdún púpọ̀ púpọ̀ òun lẹ́lòmíì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìjà lé lórí ní ìsinyìí alẹ́ yìí alẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ náà nìyẹn pé ayé yìí jinlẹ̀ gan-an mọ́mì ayé jinlẹ̀ gan tó o bá dẹ̀ wá mọ̀ pé ayé jinlẹ̀ gan ò ní mọ bó ṣe máa gbàgbà yọrí àdúrà ayé jinlẹ̀ ayé dẹ̀ ní àlà sílẹ̀ ṣe rí àwọn tó mọ ìjìnlẹ̀ ayé òun ló mọ̀ pé àwọn kankan wà tó lè ṣe láyé tó ní dààmú o ni mo fi sọ fún ọ pé lára ìjìnlẹ̀ ayé òun ni ọjà ayé wà bẹ́ẹ̀ni ẹni ó bá ní òye ọjà ayé òun nìkan olóòlì gbàgbà yọrí àdúrà ọjà ayé wà ọjà láyé yìí bẹ́ẹ̀ni gbogbo wa la fẹ́ mọ̀ pé ayé lọ́jà ọ̀run nílé bẹ́ẹ̀ni gbogbo wa ò mọ̀ pé kí là ń tà láyé gan báwo la ṣe ń nájà ayé àwọn wo ló ń na bàbá ní ayé lọ́jà kí ló ń mọ̀ nípa ọjà ayé bẹ́ẹ̀ni ó ní mo fi ń yí ọ pé mọ̀mọ́ ọjà wà ní tòótọ́ o oríṣiríṣi ọjà ló dẹ̀ wà ọjà ọjà ayé wà ọjà àyànmọ́ wà ọjà òkòkò wà ọjà ibojì wà ọjà ọ̀dájú wà bẹ́ẹ̀ ni oríṣiríṣi ọjà wà láyé mo wá sọ fún ọ mi ò tí ì débi oríṣiríṣi ọjà ayé ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń nájà ayé o ni mo sì ń sọ fún ọ ọjà ayé o ni wọ́n ná fún ẹlòmíì ẹlòmíì ọjà ayé ni wọ́n bẹ́lòmíì lọ o láyé ẹ̀ di fòròfó bọ́mọ mi mi ọjà ayé o ni wọ́n ná sí ọ jẹ́ wá sí àṣírí fún ọ jẹ́ sọ àpẹẹrẹ kan fún ọ tó bá jẹ́ wípé o rí pé ṣọ́ọ̀bù ẹ ti kó tẹ́lẹ̀ ó tó wá dúró ọjà ayé nìyẹn sà wọ́n ti nájà ayé fún ọ bẹ́ẹ̀ ni màá dẹ̀ ṣàlàyé ẹ̀ fún ẹ tó bá jẹ́ wípé o ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ò dẹ̀ mọ bó ṣe dé jàlè ọjà ayé nìyẹn má mi mi o ti rí pé gbogbo nǹkan dàrú fún ẹ gbogbo nǹkan tó yẹ kó o ní ó yẹ kí ìwọ náà ti ní ibùdókò ayọ̀ ó yẹ kí ìwọ náà ti lè sọ wípé ọlọ́run mà ṣeun mo mọ̀ ríbi jókòó sí ṣùgbọ́n kàkà kó ríbi jókòó sí ó lè jọjà ayé ni wọ́n ti ra nǹkan tó yẹ kó o lù ẹjẹ́ ìṣàlàyé ní ìjọ tó ń bọ̀ láyé ìgbà tí olódùmarè dá ọ ìgbà tí ọlọ́run dá ọ àdápé ló dá ọ gbogbo nǹkan tó dẹ̀ máa fi ṣayé o ló dá mọ́ ọ màá wá máa ṣàlàyé lára nǹkan tí wọ́n ń pè ní dúkìá ayé ẹgbọ́ eléyìí sà o lè rí ọlá láyé o lè rí ọlá láyé o lè rí owó láyé o lè rí gbogbo nǹkan láyé ṣùgbọ́n èrè ayé nìyẹn kì í ṣe nǹkan tí ọlọ́run dá èrè tó wà nínú ayé nìyẹn bó o bá lówó lọ́wọ́ èrè ayé ni bó o bá bímọ èrè ayé ni bó o bá nígbéyàwó èrè ayé ni ayọ̀ èrè ayé ni ṣùgbọ́n bó o bá mọ bá a ti ń ṣe káràkátà ayé bẹ́nìyẹn ṣe ń débẹ̀ kí ni olúwa ní kó wá fi ṣòwò nọmba wá o olúwa dá nǹkan sí ọ lára ìwọ nìkan ló lè lu ẹ̀bùn ni bẹ́ẹ̀ ni ẹlòmíì ẹ̀bùn tiẹ̀ ọ̀rọ̀ ni ẹlòmíì ẹ̀bùn tiẹ̀ ìwà ni ẹlòmíì ẹ̀bùn tiẹ̀ ká mo bá a ṣe ń fọwọ́ ṣe nǹkan tó máa dowó ni ẹlòmíì ẹ̀bùn tiẹ̀ ká mọ bí a ṣe ń fẹsẹ̀ ṣe nǹkan tó máa dowó ni ẹlòmíì ẹ̀bùn tiẹ̀ ká mọ bí a ṣe ń lu ọpọlọ gbé nǹkan kalẹ̀ o ní ẹ̀bùn tiẹ̀ inú ẹ̀bùn yẹn o ní ìràwọ̀ ẹ̀ wà o lọ́la ẹ̀ wà o ní ògùn ẹ̀ wà o ní ìwáyé ẹ̀ wà inú ẹ̀bùn yẹn o náà ní gbogbo ire tó fẹ́ dà láyé inú ẹ̀ ló wà inú ẹ̀bùn yẹn inú ẹ̀ ní gbogbo ibi ẹni tó bá dé láyé inú ẹ̀ ló wà wá gbọ́ àti kékeré ni ẹ̀bùn yẹn ló ti máa tàn ìgbà yẹn ni ọjọ́ tó bá di ayé ẹ̀bùn ẹ̀ máa fọhùn ó lè fọhùn bí ìràwọ̀ ó lè fọhùn bí ẹyẹ ó lè fọhùn bí ọlà ó lè fọhùn bákan náà ẹ̀gbọ́n náà ó dà máa fọhùn lọ́pọ̀lọpọ̀ ìgbà bí ìràwọ̀ ló ṣe máa ń fọhùn bẹ́ẹ̀ ni á fọhùn lójú òfurufú gbogbo ayé gbọ́ ó lè fọhùn bí fèrè ó lè fọhùn bí àrá ńlá ó lè fọhùn bí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni sà ẹ̀gbọ́n ìgbà tó bá sà bí ọ ẹ̀bùn ó lè fọhùn tí gbogbo àwọn tó mọ̀nà àwọn tó mọ̀ ọ́ wá rí ẹ̀gbọ́n bọ́ ṣe bí jésù wẹ́rẹ́ báyìí ẹ̀bùn ẹ̀ fọhùn ìwáyé ẹ̀ fọhùn ìràwọ̀ ni wọ́n fi mọ̀ pé ẹnìkan wà bí àwọn tó mọ ìràwọ̀ yẹn rìndí ṣe rí wọ́n rí ọba kan bẹ́ẹ̀ náà ni ìràwọ̀ yẹn máa fọhùn ìràwọ̀ ẹ̀ máa fọhùn àwọn kan mọ̀ ọ́ ìjọ tó bá bímọ báyìí ayé ọmọ yẹn ti fọhùn níbìkan àwọn kan gbọ́ sórí gbogbo àwọn tó wá kí ẹ nígbà yẹn gbogbo wọn tó wá kí ẹ yẹn kì í ṣe gbogbo wọn ló wá nítorí pé fẹ́rẹ̀ àwọn kan wá ṣòwò wọ́n mọ̀ pé ẹ̀bùn yẹn táwọn bá fẹ́ gbà lọ́wọ́ ọmọ yẹn ẹjẹ́ ata ọmọ ìlọrẹ nígbà tí ò tí mọ̀ wọ́ọ̀tún tí ò tí mọ̀ yàtọ̀ sósì ẹgbọ́n ilé ìsà bí wọ́n ṣe.

0: lọ́wọ́ ẹlòmí ó kàn bọ̀ ẹ lọ́wọ́ báyìí ó mọ̀ pó ti ba nǹkan lọ́wọ́ ẹ ẹlòmí ó kàn kí ọ ni ó mọ̀ pó ti ba nǹkan lọ́wọ́ ẹ ẹgbọ́ omi tá ń dà sí obìnrin lẹ́sẹ̀ tó bá wọlé ọkọ ṣó mọ̀ tùmọ̀ ẹ ọjà nísà ẹgbọ́ ilé ìsà ẹni tó bá dẹ̀ gbé lọ sọ́jà ayé tí wọ́n bá ra nǹkan lọ́wọ́ ẹ àdúrà ò lè dá padà ọlọ́run mo sòótọ́ fún ẹ nìyẹn àdúrà ò lè dá padà kò sí irú àdúrà tẹniyẹn gbà torí bó bá gbàdúrà áńgẹ́lì ó lọ bá ẹnìyẹn ẹnìyẹn máa sọ pé mo sanwó o mo ṣe pàṣípàrọ̀ ni o ìgbà tí mo lọ bá mo fún lẹ́bùn òun náà fún mi lẹ́bùn báyìí ni àjọ exchange gift ni ìgbà tí mo fún lówó òun náà fún mi lẹ́bùn ìgbà tí mo lọ kí nígbà tán bí mo fún ìyá ẹ̀ lówó ìyá ẹ̀ ló dá pé ẹ ṣé o ìyá ẹ̀ ló wá bébì ìgbà yẹn ló fún mi lẹ́bùn mi ò gbà lọ́wọ́ ẹ o mi ò já lólè ṣe lájọ àpàrọ̀ ẹ torí owó ti.
1: Good morning, just welcome to the Jordan Breakfast Show. And today,
2: hey everybody, this is the sweet and it's about to get off phone.
0: What for you? But can look you wa you be to bat in the bank
2: today. Great music and fantastic teams.
0: The way, but no ballo wo what you want me see, but can me buy this by or no dialect you mo and boy lady and not what the car and sell ya paka but to say passipar, but in a butoko no way, cut it out no way, or you could just roll bala, or ya or what dark bada. Ọjà ayé èèyàn kì í lọ bẹ pẹpẹ náà máa fi ń na èmi ni mo sọ bẹẹ ẹbọ orí pẹpẹ òun náà máa fi ń na ẹbọ náà fi ń na bẹẹ ni tó o bá rò wípé àdúrà ni dáṣúra ní àwọn bàbá tó bá dọ́ọ̀bà bàbá kan tó bá sọ fún ẹ pé àdúrà lẹbọ kó mọ̀ pé ẹbọ tó o gbọ́dọ̀ rú ni irú àwọn àdúrà yẹn kì í sàdúrà tá ń gbà lẹ́gbẹ̀ẹ́ lé àdúrà tó máa jókòó tó máa lọ bá ọlọ́run ni ìwọ ọlọ́run wá sọ fún ọ pé ibi tó máa lọ rè bó ṣe máa rìn rè bẹ́ẹ̀ lẹbọ ayé ṣe rí agbára ọlọ́run yóò ràn lọ́wọ́ ọwọ́ ọlọ́run yóò gbọ́ sí ẹbọ ló máa fi rú o pẹpẹ ló máa fẹ bọ rán 900 lẹbọ ẹbọ tí pẹpẹ ń bèrè lọwọ ẹ pé mo fẹ ra ibùdókọ ẹ padà fún ẹ mo fẹ ra yàwọn ọmọ ẹ padà fún ẹ mo fẹ ra pẹ ẹ padà fún ẹ mo fẹ ra gbogbo ògo tí wọn gbà lọwọ ẹ padà fún ẹ 900 ò pọ̀jù ọlọmọ mi kò pọ̀jù ọmọ ẹ lọ kò pọ̀jù àyànmọ́ ẹ lọ kí ọmọ ẹ pé mo fẹ gba 900 lọwọ ẹ fún mi ní 900 bẹ́ẹ̀ ni kó wá fi ránṣẹ́ sí mi kájọ fi bẹ̀rẹ̀ àdúrà èmi náà ń gba lójoojúmọ́ èmi náà ń bẹ ọlọ́run olúwa ṣe mi lórí rédíò ayé ò gbọdọ̀ gbà lọ́wọ́ mi ògo mi ò gbọdọ̀ wọlẹ̀ ògo mi tó ti wà lọ́dọ̀ ọjà ayé tó ti rà lọ́wọ́ mi ohun mi tó ti rà lórí afẹ́fẹ́ olúwa dá padà fún mi olúwa wípé wọ́n ti gba ilẹ̀ lọ́wọ́ ẹ ṣùgbọ́n máa gba orí afẹ́fẹ́ fún ọ wọn fẹ́ gbóhùn ẹ lórí ilẹ̀ bọ̀ máa jẹ́ kó gbóhùn ẹ lórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ ni olúwa ni pé máa dá ọrẹ ní gbogbo ọdọọdọ 900 alalẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe ń da mo ṣe sọ fún ẹ wo náà lè mi ń da mi ò ṣe wòlíì tó ní kó ṣe nǹkan tí ò ní ṣe àlàáfíà fún ọ fi ọrẹ rẹ síbi tí mo ti pè fún ọ.
3: 3 2 4 6 6 0 7 0 1 6 3 2 4 6 6 0 7 0 1 6 FCMB olórúkọ báǹkì yẹn wà wá rí sí Christ Apostolic Church Faith Revival Assembly nínú ẹ̀ tàbí o lè fi sínú àkáǹtì èmi gangan 3 0 4 0 4 7 0 2 5 1 bọ́ lẹ́ẹ̀kan sí 3 0 4 0 4 7 0 2 5 1 First Bank Daniel Olufemi Komolafe Olumari nínú àkáǹtì
0: kó wá múra àti pè mí lálẹ́ yìí kájọ gbàdúrà.
3: 0 8 0 29 30 57 28 0 8 0 29 30 57 28 0 7 0 1 4 3 3 8 1 1 1 0 7 0 14 33 81 11 tàbí 0 8 0 2 8 6 1 2 2 3 8 0 8 0 28 61 22 38
0: Àlàáfíà fún orí ọ̀fẹ́ olóògbé ó ń bá ọ lọ ó máa yọ ló máa so má gbà.

0: ọgọ́rin fọ́nà lókè ọ̀run.
1: Alleluia.
0: Mo kí gbogbo ọmọ ọlọ́run tó ń gbọ́ mi lónìí pé ògo ni fún Elédùmarè.
1: Alleluia.
0: Bí Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ wà, Olúwa kò sóhun ìyanu nínú ayé rẹ̀.
1: Amen.
0: Lónìí ni mo sọ tẹ́lẹ̀ kí Olúwa kò sóhun ìyanu nínú ayé rẹ̀.
1: Amen.
0: Mo tún sọ pé kí Olúwa kò sóhun ìyanu nínú ayé rẹ̀.
1: Amen.
0: Ọlọ́run nìkan ló lágbára láti ṣòun ńlá.
2: Yes, sir.
0: Ibi kí tó bá ti ń gbọ́ mi lónìí kí Alleluia.
1: Alleluia.
0: Níbi kíbi tó ti ń gbọ́ mi, mo fẹ́ kó fọkàn balẹ̀. Torí wípé ìdápadà ohun tí ayé gbà lọ́wọ́ rẹ̀, ìdápadà ohun tí òkúkúrò báyà wọ́n gbà lọ́wọ́ rẹ̀, òun ni Olúwa fẹ́ fún ọ lónìí. Gbogbo ẹ̀yin tẹ́ gba Jésù kan tẹ́tẹ́ gbàgbọ́ nínú agbára àdúrà lórúkọ Jésù òní ṣe lásán.
1: Amen.
0: Gbogbo ẹ̀yin tẹ́ fọ́lò prógámù yìí, gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run, mo kí yín pé ẹ̀kú àdúrà. Gbogbo ọmọ ọlọ́run tó ń gbọ́ mi, gbogbo mo ní ẹ̀kú àdúrà. Bí Olúwa ti wà ẹ̀rí ṣe lásán.
1: Amen.
0: Òní a ní àdúrà tó pọ̀ ń gbà. Ẹ jẹ́ ká wo tí mi mo sọ nínú ìwé Luke oríkìní yẹn verse 49. Ẹgbẹ́ ohun tó sọ kó lè mọ ẹni tó fẹ́ gbàdúrà sí, kí ló wí?
2: Nítorí ẹni tí ó ní agbára ti ṣe ohun tí ó tóbi fún mi.
0: Nítorí ẹni tó ní agbára, ẹni tó lágbára ló lè ṣe ohun ńlá fún yàn.
2: Yes, sir.
0: Olú lè ṣe ohun tó tóbi fún yàn. Nítorí pé mo lẹ́kì bó ṣe lò ó, nítorí ti ẹni tí ó ní agbára ó ti ṣe ohun ńlá fún mi. Ẹ̀wọ̀n tó lọ́run ṣe fèsì lábẹ́ ìtàtọ́kọ ẹ̀ ló mú wọn la ẹnu ọpẹ́ ẹnu ìyìn sí Olúwa. Wọ́n bí Ọlọ́run tó tóbi yóò ṣe ohun ńlá fún wọn náà.
1: Amen.
0: Jẹ́ kí n sọ ìdí tí mo fi mọ̀ wípé yóò ṣe ohun ńlá fún ọ. Number one, yóò ṣe ohun ńlá fún ọ nítorí wípé Ọlọ́run tó tóbi ni. Wọ́n bí tó bá fẹ́ fúnyàn ní nǹkan, wàá fúnyàn ní nǹkan bí ó ṣe tó ni wàá ṣe fúnyàn ní nǹkan. Bọ́lá bá fẹ́ fúnyàn ní nǹkan bó ṣe tóbi tó bó ṣe máa fúnyàn ní nǹkan. Wọ́n bí ẹ̀wọ̀ àwọn èèyàn ẹni mí báyìí owó tí ó máa fúnyàn kì í ṣe ẹni mí a máa bínú wípé owó tó fún owó kékeré ni. Ohun téèyàn bá ní ló lè fúnyàn, ohun téèyàn ò bá ní èèyàn ò lè fúnyàn. Mo gbàdúrà fún ẹ̀yin méje tẹ́ gbọ́ mi lónìí pé bí Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ wà, òun ńlá tó àfihàn Ọlọ́run rẹ̀ yìí tóbi, tí ayé yóò fi mọ̀ Ọlọ́run rẹ̀ yìí tóbi, tá a fi mọ̀ Ọlọ́run tèmi náà tóbi yóò ṣẹlẹ̀ sí ọ.
1: Amen.
0: Ẹ kígbe níbi tẹ wà sọ pé bàbá ṣòun ńlá nínú ayé mi. Ẹgbẹ́ ẹ̀yin ọmọ ọlọ́run tọ́lọ́ máa fẹ́ gbogbo ẹ̀dá ń fọ́lọ̀ prógámù ìtajà tó máa ń gbàdúrà lójoojúmọ́ by now. Ó yẹ kó ti mọ̀ pé kò sí Ọlọ́run ò lè ṣe. Number two, tẹ́lẹ̀ mo fi mọ̀ bí Ọlọ́run yóò ṣòun ńlá fún ọ. Ẹni bá gba Ọlọ́run gbọ́, ohunkóhun tí ìgbàgbọ́ rẹ bá gbé òun lohun tí wàá rí gbà. Àwọn èèyàn míì kan máa ń gbàdúrà, àwọn wọn kì í ní ìgbàgbọ́. Bíbélì sọ pé ìgbàgbọ́ ni ìdánilójú tí à ń retí àti ìjẹ́rìí sóhun tí a kò rí. So ọ̀pọ̀ èèyàn máa ń gbàdúrà bí wọ́n wọ̀ ní ìgbàgbọ́. Gbogbo ẹni tó bá dẹ̀ ti ní ìgbàgbọ́, bíbélì ní kò lè wu Olúwa. Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá gba Olúwa gbọ́, ó ní yóò rí Olúwa. So mo ń gbàdúrà fún ọ lónìí. Agbára ìgbàgbọ́ láti gbàgbọ́ pé Ọlọ́run yẹn tóbi kó ṣẹlẹ̀ sí ọ. Bíbélì sọ fún ọ bẹ́ẹ̀, ó ní ìgbàgbọ́ ní ìdánilójú ohun tó yàn ò tí ì rí bọ̀ téèyàn gbàgbọ́ pé òun ti rí. Abọ́run àwọn nǹkan wọ̀nyí a máa mú fún Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí a máa mú fún ọ̀run. Àwọn nǹkan wọ̀nyí a máa mú fún àwọn angẹ́lì. Tó bá ní kó ń gbàgbọ́ ó tí ì rí ìkẹyẹ bó ti gbàgbọ́ nínú ẹ̀. Ọ̀pọ̀ èèyàn kò ń gbàdúrà ni kò ní ìgbàgbọ́. Ọlọ́run ò burú tó mo ṣe rò. Bí ìgbàgbọ́ bá ti wà lójú iṣẹ́, Ọlọ́run á kọ́ mi tiẹ̀ láti ṣiṣẹ́. Torí ìgbàgbọ́ àtọlọ́run ọ̀kan ni wọ́n, mẹ́ta ni wọ́n. Number one, àánú. Number two, ìgbàgbọ́. Wọ́n bí kò sẹ́ni tó gbàgbọ́ tí fún nínú Ọlọ́run tí Ọlọ́run ò ṣeun bàtàbáńtà nínú ayé ẹ̀. Gbọ́ tí ẹsẹ̀ sọ Bíbélì sọ fún wa wípé ó ní Olúwa tó ní agbára ó ti ṣe òun ńlá fún mi. Ye ye ye ṣàbíbí tó wà títọ́ bí ogó rẹ̀, títọ́ bí ẹwà rẹ̀, títọ́ bí àánú rẹ̀ ló fi bí ayé rẹ̀ wò. Ẹ já kígbe lónìí sọ pé ọlọ́run títọ́ bí o.
1: Ọlọ́run títọ́ bí o.
0: Fi títọ́ bí rẹ̀ wọ̀ nínú ayé mi.
1: Fi títọ́ bí rẹ̀ wọ̀ nínú ayé mi.
0: Ọlọ́run títọ́ bí o.
1: Ọlọ́run títọ́ bí o.
0: Fi títọ́ bí rẹ̀ wọ̀ nínú ayé mi.
1: Fi títọ́ bí rẹ̀ wọ̀ nínú ayé mi.
0: Mo fẹ́ kó gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Ẹnikẹ́ni tó bá gba ọlọ́run gbọ́, Bíbélì sọ pé tí ẹ̀yin bá gbàdúrà, ó ní ẹ gbàgbọ́ pé ẹ̀yin ti rí ohun tí ẹ̀yin béèrè, ẹ̀yin ti rí gbà. So bó o bá gbàdúrà kan ni problem, ìbímí tí wàhálà wà ní pé ìjẹ́ ìwọ gbàgbọ́, ìgbàgbọ́ gangan làdúà. Bíbélì sọ pé ta ni yóò wá, who will come to the Lord except those who believe that he is. And is the reward of them that diligently seeking. Àwọn tó bá fẹ́ wá, ohun tó máa ń tì yàn gbàdúrà gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́, òun ni ìgbàgbọ́. Ó tó máa ti lè tì ọ́ wọnú àdúrà, á jẹ́ kó gbàgbọ́ pé Ọlọ́run lè ṣe nǹkan yẹn. Àwọn tí kì í gbàdúrà, wọn kì í ṣaláì gbàgbọ́. Torí ẹni bá kúnlẹ̀ polú àṣàánú mi, ó gbàgbọ́ nínú Ọlọ́run ni. Mo gbàgbọ́ àpọ̀gbọ́ yìí dé kí gba Ọlọ́run gbọ́. Tẹ́ẹ̀dẹ̀ tí ì rí ohun tuntun, tẹ́ẹ̀tí rí ìyanu tuntun. Nínú òní ni mo gbàdúrà pé ohun tuntun, ìyanu tuntun yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Mo ní yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Sọ pé bàbá,
1: bàbá,
0: fi mo ṣe tó nínú ayé mi.
1: Fi mo ṣe tó nínú ayé mi.
0: Ẹ gbọ́ sọ pé yẹ. Ibi tó rí dé ló gbádùn ẹ̀dẹ́, ibi tó gbà á gbọ́ dé ló gbádùn ẹ̀dẹ́, ibi tó wá dé ló gbádùn ẹ̀dẹ́. Gbogbo ẹni bá gbọ́ Ọlọ́run, ó gbọ́dọ̀ mọ̀ wípé ìgbàgbọ́ àtọlọ́run 5 and 6 ni. Tó o bá ti rí ìgbàgbọ́, Ọlọ́run máa ń tẹ̀lé onígbàgbọ́ kiri ni. Ẹni bá gbọ́ Ọlọ́run, gbogbo ayé ló ń wá Ọlọ́run, gbọ́ Ọlọ́run ló ń wá ẹni tó gbàgbọ́ kiri. Ẹni bá gbàgbọ́, Ọlọ́run máa wà káàkiri pé irú ìgbàgbọ́ wo leléyìí. A bá tí nù àfọ́dú, kò tí ì rí Jésù rí, kò sí àkókò rí náà, ṣe dá àfọ́dú ni. Ó lè pariwo ọmọ Dáfídì ṣàánú tó ní kó ti gbàgbọ́ pé tó ń bá fojú kàn án, ayé òun á dára. Ọ̀pọ̀ èèyàn tó lọ tọ́ọ̀tì, ẹni ní lọ tọ́ọ̀tì, kò gba Ọlọ́run gbọ́. Gbogbo nǹkan kékeré á ti máa bẹ̀rù, nínú tì ẹ̀yà á ti máa já, torí pé kò gbàgbọ́. Afọ́dú nìyẹn o, tí ò rí kó tẹ̀lé tó bá rí ìrànlọ́ oníṣẹ́ ìyanu, kò rí kò rí. Ó mọ̀ gbọ́ ìròyìn pé ọkùnrin yìí oníṣẹ́ ìyanu ni. Ó mà ní ó máa kọjá lónìí ní Jericho. Ó lè mọ̀ pé tó bá mú ìṣọ̀tọ̀ yẹn, òun lè má rí lọ láyé. Wọ́n lè ti sọ fún pé àwọn tó ń jẹ orúkọ Jésù yìí wọ́n pọ̀. Àwọn kọ́ ọ̀pọ̀lọpọ̀ orúkọ Jésù tó ń gbọ́ yẹn, orúkọ àwọn ará àwọn ẹgbẹ̀rù ni. Àpọ̀ṣẹ́ ń pọ̀ṣẹ́ ń gbọ́ ọlá ọlá ọlá. Àwọn tó ń jẹ́ Jésù yẹn wọ́n pọ̀. So àwọn yẹn sọ fún pé bọ́bá wù ẹ̀kọ́ kéde la Jésù tó ń tẹ̀lé lẹ́yìn wọ́n pọ̀. Ṣùgbọ́n yí ohun rẹ̀ padà, ó ní Jésù ọmọ Dáfídì, ọmọ Dáfídì. So ó pè délédélé, kò kò sọ pé Jésù ṣàánú mi. Ó ní Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi. Ìnáwó ẹ̀jí àfàrú mà nẹ́jìrá làbọ̀ orí mà síra. Àánú tó ga jọ lórí rẹ̀ lọ, àti ẹni tó ṣàmì àmì ìwà orí ní òní. Nípa ìgbàgbọ́, ó fi okun, ó fi ọkàn ara rẹ̀ lé. Wọ́n ní kó dákẹ́, ó lòun ò ní dákẹ́. Wọ́n ní kó dákẹ́ wọ bí ohun tó yà mí lẹ́nu ni pé ó mà ṣe o. Àwọn tó ní kó dákẹ́, ìgbà tó lóun máa gba aṣọ ọrùn ẹ̀, tó máa gba aṣọ afọ́jú lọ́rùn ẹ̀, àwọn tó ní kó dákẹ́, àwọn ló jùlù. Àwọn ló jùlù torí òun ti gbàgbọ́ pé òun ò lè rí Jésù kó máa rí ìyanu. Ó ti gbàgbọ́ pé òun ò lè rí Jésù kójú òun máa là. Ó ti gbàgbọ́ wípé òun ò lè rí Jésù kóun tún wà ní dún ọ̀nà. Wọn ò ní dúró dún ọ̀nà mọ́. Wọ́n á bá àwọn ọba jòkó, wọ́n á bá kìsì jẹun, wọ́n á bá àwọn ológun jẹun. Ọ̀pọ̀ èèyàn ti rọra ẹ̀ pin kékeré ìjì tó ní. Ó ti bìlíf ayé ti fẹ́ parí, ayé ò tí ì parí. Ìwọ ni kò gba Ọlọ́run gbọ́ wípé ò ní kú sí ipò ìkà, ò ní kú sí ipò oníburúkú, ọ̀tá ò ní borí ẹ̀. Ìwọ ló máa ṣ ogun to nla koja o da ohun re duro tori bi pe eni keni to ba gbagbo dada ni kori oluwa o mo fe mo kide nibi to wa so pe baba
1: baba
0: so pe olori ofe nla
1: olori ofe nla
0: bi aye mi wo
1: bi aye mi wo
0: agbo ko je gbadura
1: o lo je baba mi o olori ofe nla bi aye mi wo bi aye mi wo bi aye mi wo bi aye mi wo bi aye mi wo olori ofe nla bi aye mi wo bi aye mi wo bi aye mi wo bi aye mi wo
0: so oluwa wa
1: amen
0: ohun to nfe yen ije mo gbagbo da mi lohun to ba gbagbo
1: o gbagbo o
0: ije mo gbagbo pe ohun de mu yo latori atojo gbo pelu awon ma lati
1: yes
0: ije mo gbagbo pe ile bi le pada joko pelu awon ba
1: yes
0: ta lo gbagbo pe ohun de pada la lo lu ibo fo ohun
1: mo gbagbo o
0: ta bi pe ohun de pada ra moto
1: mo gbagbo
0: ta lo gbagbo
1: mo gbagbo mo gbagbo
0: mo gbagbo mo gbagbo awon to oru oye oru release e igbagbo ni enikan gboju e lo enikan lagbara ju e lo won gba olorun gbo ni ninu ipinu won pe olorun won yi olorun wa yi ko si ohun ti ko le se awon popo n gbadura wa ri won won ma mi ori lori oke won ma lo kiri won gbagbo ni igbagbo igbagbo ni idaniloju idani ohun ta reti ijeri ijeri my God si ohun ti a ko ri eleyi ni mo gbadura fun o nibi to ti n gbo mi loni mo to seru mo
1: amen
0: every day a jọ ma gbọ program mi a jọ ma gbadura to lo si iranlọwọ la wa yi gbogbo ẹni to nidi iranlọwọ nla sọ pe mo fẹ iranlọwọ nla
1: mo fẹ iranlọwọ
0: papa jesu ọmọ dafidi
1: jesu ọmọ dafidi
0: mo fẹ iranlọwọ nla
1: mo fẹ iranlọwọ nla
0: loni yi
1: loni
0: agbọn fọkẹ gbadura
1: ọmọ jesu bẹbi mọ o jesu ọmọ dafidi mo fẹ iranlọwọ nla ṣe o ti ye ṣe o ti ye. Jesus, I'm not going to be a lot of
0: people.
1: Oh, yeah.
0: mi o mo bi to tin gba mi o sugba oluwa ya o lenu ni bi ki bi to tin gba mi mo oluwa ya o lenu mo duro mi o da duro oluwa ya o lenu e ja gba ju a so pe olorun tin gori e ni soke
1: ayo bi gori e ni soke
0: mi o ri mi soke
1: mi o ri mi soke
0: aye ba do yo mi
1: aye ba do yo mi
0: a ko mo je gba ju a so pe olorun orun
1: olorun orun
0: so pe bo aso osi lorun mi
1: ni awon osi
0: lorun mi mo fe

0: Ọlá ni ìpàdé yẹn máa bẹ̀rẹ̀. Oni Tuesday, mo gbàdúrà fún ọ pé ọ̀nà kó là fún ọ. Àní lóni Tuesday, ọ̀nà kó là fún ọ. Mo ní oni Tuesday, gbogbo tó bá jẹwọ́ lẹ́kọ̀ọ́ yọrí. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Oni Tuesday, mo súre fún ọ. Àwọn ilẹ̀kùn kì í ṣe tí ọ̀tá ti mọ̀. Lórúkọ Jésù máa ṣe fún ọ. Oni Tuesday, mo sọ gbogbo gbèsè tó jẹ ọ̀run gbọ́dọ̀ sọ. Oni Tuesday, mo sọ gbogbo ẹ̀mí tẹ́ ó gbé ọ̀rọ̀ yín gbà. Lórúkọ Jésù, ọ̀nà bẹ̀sẹ̀ ńlá. Mo ní kí ọ̀nà ńlá. Mo ní kí ọ̀nà ńlá. Mo fẹ́ kí ẹ̀yin 300 kó pè mí láàárọ̀ yìí. Ẹ̀yin 300 títí tí màá fi pé bàbá báwo la ṣe máa débi program yẹn lọ́la. Ọ̀la ló máa bẹ̀rẹ̀ wẹ́ẹ̀sì ọdún àánú. Wọ́n bí olúwa wípé ó ní kí n pín iyọ̀ fún gbogbo èèyàn. Ẹni tó pọ́jà fídì dá má jẹ̀mú iyọ̀. Ó tó fìdí ìjọba rẹ̀ múlẹ̀ tí sinmi aládìlọ dé ìran kẹta. Yóò fìdí ìjọba àkọ́kọ́ múlẹ̀. A ó jọ gbàdúrà. Gbogbo tí ọ̀tá ló bá yà wọ́n ti kó lọ nínú iṣẹ́ rẹ̀, nínú ayé rẹ̀, nínú òwò rẹ̀, lọ́nà rẹ̀. Bàbá mi náà fẹ́ dá ìkọlọ rẹ̀ padà. Ìjẹ́ ìwọ ń gbàgbọ́. Ìjẹ́ ìwọ ń gbàgbọ́. Gbogbo ìjẹ́ fẹ́ travel abroad tí ẹ ní passport ṣùgbọ́n ẹ mú bẹ́sẹ̀ fẹ́ lọ. Ẹ mú passport ẹ̀ gbà pàdé ní ọjọ́ Wednesday. Gbogbo ìyí tẹ̀ ń wọkọ̀, tẹ̀ ń wáyà. Ọmọ ìjẹ́ fẹ́ bẹ̀rẹ̀ business. Gbogbo ìyí tẹ̀ ọmọ ìjẹ́ fẹ́ gbé ọ̀rọ̀ yín gbà. Ẹ jẹ́jọ́ gbàdúrà ní ọjọ́ Wednesday. Èmi gba ọdún wa gbọ́ pé ohun tí ayé rẹ̀ bọ́yá àwọn gbà lọ́wọ́ rẹ̀ Jésù dá padà fún ọ. Ìsọjí àgbáyé ni o ní Bakari Street. Tó bá ti dé ìdímù ní ìdímù iṣẹ́ rírà dàbà fẹ́ẹ̀sì ọ̀nà ìgọ́dọ̀ dúró ní Genesis bus stop níbi tí Pẹ́tò Kàmú wà yẹn. Wà á rí àwọn ọlọ́kadà tó máa lé ìdí ẹ̀dẹ́ church ní Bakari Street. Ẹlẹ́yìn ni mo mọ̀ ní ọdún agbára rẹ̀ àwọn èèyàn rẹ̀ máa fẹ́. Ó yẹ kí ìmọ̀lára wà lára rẹ̀ pé ọjọ́ ìdíje rẹ̀ lélẹ́yìn. Bí Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ wà, ó yẹ dìde tán. Ọlọ́run ló ń gbé yọ̀ǹda.
1: Yes, sir.
0: Pastor,
1: yes, sir.
0: Olú ń gbé sókè.
1: Yes, sir.
0: Kì í ṣọ́gbọ́n, kì í ṣágbára, kì í ṣe ìmọ̀. Òun ló máa ń dànà fún mi tí kò sí mi ní kò sí ọ̀nà. Òun ló máa ń dànà fún mi tó léèyàn. Ó ní èmi yóò ṣe òtútù ní ìsìn ló dẹ̀ wù jáde. Ẹja yọ pàdé nínú ìsọjọ́ ọjọ́ mẹ́ta yìí. Olúwa yóò dára. Àwọn ẹ̀rí àbàmì kan wà táwọn èèyàn sọ. Ó kọjá ẹ̀rí ọmọdé. Ìwọ ló kọ̀ tí wàá sọ ẹ̀rí. Mo ní ìwọ ló kọ̀ tí wàá sọ ẹ̀rí. Ẹjẹ́ bá dé gbọ́ ẹ̀rí yìí. Mo fẹ́ kó gbọ́ ẹ̀rí ẹnìkan yìí. Yóò jẹ́ dára fún ọ.
2: Dúpẹ́ fún orúkọ mi ni Asís. Asís Ogunṣẹ́yìndé. Mo wá láti Èrúwà. Mo dúpẹ́ fún tí Ọlọ́run ṣe, tí Ọlọ́run ṣe nínú ayé mi. Àìsàn kan wà lára mi tí mò ń gbé káàkiri. Mo lọ káàkiri. Ní ọjọ́ yẹn, ìyàwó mi, ó ní òun máa ń gbọ́ rédíò. Èmi ò dẹ̀ kí ń gbọ́ rédíò. Tó èmi ò láìka ti máa gbọ́ rédíò. Àwa ṣe rédíò. Ìjọ́ ẹ̀lẹ́gbọ́ ẹ̀ wà nínú rédíò.

0: sadura pẹlu mi mo wa bata wa sadura yen ton iyawo mi ni e mu mi o ni mo ni mu o ni e mu pato sa mo wa mu mi yen ti mo se mu mi yen mo wa lo sun itokan gbo mi mo wa sai lo to ti mo ye sun niyan mo wa ri pe loju ala mo wa ri yin te n gbo le mi likun gba to ma di ojo keji gbogbo ti mo ikun mi mo ko lo le baba mo dupe o ajo hospital won ni nkan bayi lo wa be ah le ni o omi lasan ti mo mu ni olohun tun mi le o mo dupe lowo yin o emi atan ebi mi a n bo wa o a ma wa dupe mi o ri aru mi o ri ru ti ri o aru woli ti ri o ada e se sa o amo lore o ati gba mo ti le sun dada mo gbe apa mi se gbe mo gbe ese mo gba mi o le sun ṣùgbọ́n mo dúpẹ́ mo ti lè sùn dáadáa o ẹ ṣe o à ń bọ̀ wà á dúpẹ́ à ń bọ̀ lọ́dọ̀ yín o à ń bọ̀ nínú rédíò láti gbọ́ yín o ẹ ṣe sá o.
1: sọ ti gbọ́ bọ́bọ́ mo ṣe fún ẹnìkan ìwọ bá kà báyìí ọjọ́ wednesday wàá wu ọlọ́run tó ṣeṣe agbára wàá wu ọlọ́run tó ṣeṣe ìyanu wàá wu ọlọ́run tí ń gbórí ẹni sọ́kè wàá wu ọlọ́run tí ń la ọ̀nà fún ni ìwọ ni next person ló lè lànà fún ọ.
2: amen.
1: dájọ́ pàdé sọ fún ọ rẹ sọ fún ẹbí ẹ sọ fún ara ẹ sọ fún àwọn tó súnmọ́ ẹ pé ọjọ́ ìgbẹ́nilélẹ́lẹ́ yìí ọjọ́ àánú dáfídì ọjọ́ wednesday bí olúwa ti wà tí ẹ̀mí rẹ wá ìdíje àbámi tá pọ̀tà rẹ lẹ́kọ̀ọ́ ó dìde fún ọ.
2: amen.
1: sọ fún ẹbí bàbá. Sọ pé bàbá gbẹ́ mi dìde.
2: Bàbá gbẹ́ mi dìde.
1: Sọ pé bàbá gbẹ́ mi dìde.

0: gbàdúrà kejì olúwa gbogbo ń tó fi jí ọlọ́run
1: lọ́gbà ẹbí ti gbà méjì bọ̀
0: fi jà fún mi
1: fà
0: yé kéde bá sanda yabara gbogbo ń tó fi jí
1: ọlọ́run
0: fi jà fún mi
1: lọ́dún
0: gbogbo ń tó fi jí alágbára gbogbo ń tó fi jí
1: ọlọ́run
0: gbogbo ń tó fi ṣèjọba
1: lọ́run
0: gbogbo ń tó fi darí ayé ẹ fi jà fún mi o. Olúwa jà fún ọ lọ́jọ́ ọ̀run lọ́jọ́ ayé olúwa jà fún ọ olúwa jà fún ọ olúwa jà fún ọ olúwa jà fún ọ olúwa jà fún ọ olúwa jà fún ọ olúwa jà.